0: nǹkan wo ni gbogbo ayé ń dà gìrìgìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.
1: 89.3 FM, your preferred wholesome radio.

Juma. Eko Juma. Ẹ tún kò jú ọmọ níbi ibi tó já ìkànnì tó tún fẹ́ dé lóòrọ̀ ọjọ́ tún ní. Àjíire bí ṣe àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí àwa náà ti ṣe wà lóòrọ̀ ọjọ́ tún ní. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó tún jẹ́ wa sí ìmọ̀lẹ́ àlàyé lóòrọ̀ ọjọ́ tún ní. Ọba tó jẹ́ ká gbé apá wa tó ṣe gbé. A gbé ẹsẹ̀ wa ó ṣe gbé. Ala ẹnu wa ó ṣe sọ̀rọ̀, alọ́jú wa ó ṣe ríran. Ọba tí ò jẹ́ kí èmi àti ẹ̀yin kí ẹ̀yà ara wa kankan kó daṣẹ́lẹ̀. Ọba yìí mo ní ká fi ọpẹ́ fún ká fi yìn fún ká fi ògo fún lówùrọ̀ ọjọ́ tún ní. Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa. Kí Ísírẹ́lì wa kí ó máa wí nísinsìnyí. Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa. Nígbà tí àwọn ènìyàn dúró sí wa. Nígbà náà ni àwọn ìbá gbé wa mì láàyè. Nígbà tí ìbínú wọn ru sí wa. Nígbà náà ni omi wọn nìbá bò wá mọ́lẹ̀. Ìsàn omi ìbá ti borí ọkàn wa. Nígbà náà ni agbéraga omi ìbá borí ọkàn wa. Olùbùkún ni Olúwa. Tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún eyín wọn. Ọkàn wa yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ. Okùn já. Àwa sì

Ògùn ni fún bàbá, ògùn ni fún ọmọ, ògùn ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti tìkọ́ṣe ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun.

Belum ah, kok kori? Pipi yẹn ti kọ kọ jí kẹ yẹn kọ dúpẹ lọwọ Ọlọrun ọba. Ọba tí ó jẹ́ kí àwọn agbéraga omi ní kó borí ọkàn ẹ̀mí àti yín. Ọba yìí lákọ̀ọ́kọ́ ṣe kíni lákọ̀ọ́kọ́ du ọpẹ́ fún. Ẹ kúkú mọ̀ pé tabá gúnyán kò ní jẹ́ bá sì roka tó fẹ́lẹ́ dáadáa bẹ́ẹ̀ Ọlọ́run yóò ní jẹ́. Kò sí nǹkan méjì tọ́lọ́run ọba yìí ń jẹ tó ju ọpẹ́ lọ.

ẹ̀yin òbí tó jẹ́ pé a ní bóyá a ná àwọn ọmọ tó ń ràn wá lọ́wọ́ nílé, ẹ má jẹ́ ká torí èyí káwọn ọmọ wa kí wọ́n jí láì ṣe nǹkan kan, ẹ jẹ́ ká rí pé a jí wọn káwọn náà múṣẹ́ lè ṣe. Ẹ má jẹ́ ká gbàgbé pé ọ̀dọ́ tí yín nìkan kọ́ ni wọ́n gbé títí ayérayé o, àwọn náà ó sì padà lọ síbòmíì. kọ́mọ bàbá dé pé mi ò mọ́ ṣe ọlọ́run ní kọ̀dá ìmọ̀ṣe kò ní kọ̀dá oníkálukú wa.

0: Nǹkan tí mo fẹ́ fi gbà wá nímọ̀ràn lóòrọ̀ ọjọ́ tòní, òun náà ni mo pè ní ọjọ́ kan.
1: Ó máa ṣe o alágidi, ó ní kò sọ́lọ́run.
0: Ọjọ́ kan báyìí náà ni.
1: Kò sọ́lọ́run, aláìmọ̀kan ìtọ́sí.
0: Gbogbo kòókò làálàá ọjọ́ yìí, gbogbo kòókò làálàá tá à ń ṣe káàkiri ọjọ́ kan báyìí, àwa ni ó jà náà.
1: Oòrùn yọ, ó ti gbàgbé, ó yóò rọ̀, ó ti gbàgbé, bẹ́ẹ̀ni kan ló.
0: Ọjọ́ kan yìí náà ni.
1: Ẹrù sọ́kọ̀ ẹlẹ́sìn.
0: Tọ́lọ́run bá rún gbogbo omi ijé wa tí ó nù nù tí ó fi ẹ̀rín tó fi dípò yìí ọjọ́ kan náà ni.
1: There is a God is watching me.
0: Kíni wọ́n ti ń là kọjá tó ti sọ̀rì tínú, má gbàgbé pé ọjọ́ kan báyìí gbogbo nǹkan tó ń bèrè lọ́dọ̀ Ọlọ́run yóò ṣe fún ẹ. Má sọ̀rì tínú, di ìgbàgbọ́ rẹ kó dé mú ṣinṣin, kó sì gbẹ́kẹ̀lé Ọlọ́run ba, kó sì sí pẹ̀lú ọkọ̀ kan àti ẹ̀mí kan. Ọlọ́run gbogbo ohun tó ń fẹ́ yóò sì ṣe fún ẹ, torí pé gbogbo nǹkan tó ń béèrè yìí, gbogbo nǹkan tó ń fẹ́ yìí, ọjọ́ kan òun náà ni yóò wá sí ìmúṣẹ.

ẹ wo ẹ jẹ́ wá mi ṣe jàre ó dà pélé yìí kákàwé yìí kò í sọ̀nà mi ẹ jẹ́ wá nǹkan mi ẹ jẹ́ wá ṣe. Ó ti sọ ìrètí nù. Ọjọ́ kan báyìí. Ọjọ́ kan báyìí. Lẹ̀rín á tún padà pẹ̀kẹ́ títí ẹ náà. Tí wọ́n náà wẹ̀ pé, Ọlọ́run àbáṣe mi ló ṣe yìí fún.

ọjọ́ kan náà ni o. Lẹ́nìkan náà ṣe ìjẹ́ òun náà fẹ́mi sí wọn náà bí? Ǹjẹ́ wà fẹ́mi? Ọjọ́ kan náà ni. Ní gbogbo nǹkan tá ń sọ yìí ni ó wá sí ìmúṣẹ. Ọjọ́ kan ni. Tí gbogbo ẹkún wa tí ó padà wá dẹ̀rín. Àbí wọ́n ti ẹ̀ ti ṣègbéyàwó kò sọ́mọ? Ọdún kìíní ọdún kejì ti lọ. Ọdún kẹta lọ, ìkẹrin lọ, ìkẹfà, kéje, kẹjọ, ìkẹ.

iṣẹ́ ni wọ́n ń ṣe bí akúra. Iṣẹ́ ni wọ́n mọ̀ sí, kò sí èsì ń bẹ̀. Òrè sì nú ẹ̀. Iṣẹ́ ìṣà ni bí aláfiṣe. Wọ́káholíkì ni àwọn èèyàn mọ̀ sí. Wọ́n rí nǹkan kan, wọ́n gbọ́ nǹkan kan.

A je pe ka mo kira wa wo pe a ku ojumo mo ni gbogbo bi ti afefe ikoni fe de laaro toni ojumo ire o ojumo ayo ojumo idunu on na lojumo to mo wa loni won pe bi ojumo ba se mo won pe oye ala peregede ni oye ire owo omo alafia tun ta eku ti se bale toro on na ni kola ko wa lowuro toni oni ojo kejila ninu osu kejo odun 2026 akiwa aku ojumo mo loko alaga ti igbimo tin dari ikan ye loko awon oga leka kokan loruko amoju ero fun saa ta waye samadelere oni ani olowo botini fun ti aro toni akiyin pe aku ojumo Ade Damola Oloyede omo baba Olomiye un loko temi je mi ni omo baba Olomiye mo ki pe ku ojumo e kaaro ode odun bi ara o le bi salafia lewa bi awa na ti se wa lowuro toni ikanin yin na re lori eto yin agbeyewo iroyin agbomogbe fun ti owuro toni e bo se nlo na la ntele tori pe arojo musulukun be na ni arara dadu no time to check time bi asa awon ileibo bi o se sona iwe iroyin punch o wa nbi Nigerian Tribune o wa nbi Vanguard tele mi wa Daily Post ajo wade laaro tuni o pe lati inu iwe iroyin the punch netijan kokon bere akore fubara awon asofin o pe ijaku akata awon asofin bo niyan o ti ye yin na o pe o mu ki oro budget ipinle rivers tin lo bi trillion kan o le o didi e bi trillion meji sha less than 2 trillion won ni ojo ko saba kan o sapa kan jamo o it's okay o loju ewe kesan e lo wo balance yin be mi mo pa si wa lori oro fubara ati awon ko re awon eyan re awon eyan re timotimo bi timoti legbere won ni kosi ijaku akata kan to le mu ki a pe apin orilede Nigeria oni no a le jo ma wo nkan loju ototo sugbon ko tumo se we pe ka ma jo wa lanfani ati le fenu ko one spot pe bayi abi a wa pe tori nta jo nwo lototo a wa kosi difference yon Nigeria o le pin, Nigeria o le fo, Nigeria o le tu. Ojo we kesan na, let it ro yan. Ni sale re, awon arinrin ajo ni pe won ni, eh, nkan pakaso mo lowo bi awon egbe, awon unions kan re. Won ni won je koko ofurufu o le fo. Bo so ye ko fo, papa julo ko ofurufu ya pc kilo de kilo sele eloju ewe keta le lodmon ewe iroyin ti the punch to jade laaro tuni eja bo sale re obasanjo obi won ti demand ki yan demand fun pe awon kan to ni se pelu eto isejoba warawa yi anilo lati se awon atunse kokan ka mo awon ayipada kokan de ba won ki lawon ayipada ti won wu ki la won changes yan fe ka se kini shake up ti yan ni o ye ko waye e lo sojo we kesan ewo iroyin the punch to jade laaro tuni lowo sale laarin gbogbon ojo ewe akoko ewo iroyin the punch woni ijoba ibile mewa ototo lori oro osun ni o satide awon ijoba ibile mewa ototo to se se ko ye pe ibi ti a ti menti ese re ran le gangan ni ipinle osun laarin adeleke ati oyebamiji won ni awon ipinle ijoba ibile on ri awon ijoba ibile wo wa ni eye calm down e lo soju ewe keji te ba dojo ewe keji won o to so fun yin pe ko tan sibe e de so lojo ewe kejo iwe iroye the porch on ke wo bo se je won se ipade lana town hall meeting different adeleke o defend the record oye bamiji ati salami awon na si so loju nta won na fe se pe
ni ta wa o ha o ni ma won bo je soro ijo ni gomina ni awon ti won soro ijo won ma jojo ni ka ni won ma jojo ni won ni ma complain tan ba de fe kojo kan ma bo lowo ti o gani lara ni gomina pa won o ko won ni jo won le te so pe gomina kan ma dance ni dance ni dance ni won ni there is time to dance and there is time to walk to ba tasko to ye ka sise a sise to ba tasiko to ye ka jo a jo on gbogbo nigba ti akoko wa fun oni gomina fi down ninu town hall meeting different ti won se ni ana seyin na wa bi ipade ohun abeyin na kan join later later ni so ke eyan 224 oko le ni igba o le merin 224 lawo eyan ti pe won jade laye ti eyan to lo bi edegberin si fara sese bi isele ile riri se kolu won nile Colombia olon dakun nja ba dawo ibi duro lorile agbaye sanu wa anu la bere fun o sa sanu wa kan ma ma sanu wa ojo iwe kejila royan wa e ti ri aworan abe lori awon nkan to ni se pelu ile ati awon orisirisi ohun to dawo oda eni so nsale ile ise olopa won plan o fresh security roadmap pe ona ta gba ta fi ri wi pe ofo kankan o ni firu na gba koda ofo ni to gbegiri ninu eto idibo 2027 ojo iwe kejila won ni olopa meji araalu meji to fi mo awon bandit sorry awon olopa mewa ati araalu meji ni egbe mimi nigba ti awon bandit ati awon agbofinro ti an dana yara won pe eyin eni lo kojumo ribi gbogbo ara bayi oni sorry oni ogun re won ni 17 bandit na ni won se kini o lowo te ni ipinle kebi ojo iwe kerin ati ikarun won pe awon modular refinery si won sonu domestic crude tori pe awon gogo o wa lori re is too expensive e lo sinu we royin punch ojo iwe ogun nibe ni royin wa mo ti bo si Nigerian Tribune Ààrẹ Tinubu approve deep offshore investment framework. Can you unlock $50 billion àwọn ètò kan nínú àwọn investment tuntun offshore investment. Ah, God of mercy, investment. Page 23. Ìròyìn wà. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìròyìn ti Zamfara àti Kebbi táwọn bandits tí wọ́n jọ kọlura wọn ó wà ní Nigerian Tribune náà ojú ìwé kẹtàlá òun ló wà. Adeleke ti demand bayi pe e lo re gbe senator to soro e lo gbe fun mi. Won accuse senator pe eyin le npepe ki o ma pa won omo egbe wa ati ri bayi oro yi o oro eto abo ni a si gbodo sise le lori. Leyin e ti gomina wa soro ni eni ti won ni ko lo wa ni ta lo n ba yin soro wi pe se e gbo pe mo ni kan gbe ban kan gbe ban ni se e gbo pe mo ni kan ma mu ada ni se e gbo pe mo ni kan ma gunra won gogunra won lobe ni itemi n so ni wi pe e fi bo se won le se e fi bo pa won danu emi o so pe kan ma se jagidi jagan fada on si on lo salaye oro wo pe awon aya won ja won mo pe itemi n so ni pe kan fi ìbò se wọn lese e fi ìbò yin wọn lọrun e fi ìbò gún wọn ẹ wo èmi ò ní kan gbé sẹ ẹ gbọ kí ni kan mọ jùbọn àbí kan mọ ṣe jàgídí jàgan wọn wá pé iléeṣẹ ọlọpàá ni ẹ mọ rí àwọn tí wọn ó sì ṣe ètò ìdìbò yìí abatẹbi 10,000 personnel látàrí lọ sọsùn fún àwọn nǹkan yìí ojú ìwé kẹta oníròyìn ló wà láàárọ tòní. TUC wọ́n ti demand fún 1,000 sí pé ẹ jẹ́ kí dollar exchange rate kó wà ní 1,000 naira péré.
1,000 naira. Kò lè wálẹ̀ jù mẹ́rin láàbí. It's okay. Wọ́n pé ẹ̀sán àjẹ́ ká ṣe kíni o. Ká ti ẹ̀gbé kíni kó ṣe mára wọn mára wọn. Wọ́n pé tí náírà bá strong. Ebi ọ̀pàdà fọ́ mẹ́kẹ́ ó máa wà limited. Kò ní ran kùkúdè ti máwọn èèyàn lọ́rùn bí eléyìí. Bọ́ ṣe sọ. Hasu ti threaten strike o. Lórí àwọn implementation. Àwòṣe implementation. Lórí àdéhùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àti ẹgbẹ́ Hasu tọdún 2025. Wọ́n ní àti fún wọn ní 14 days ultimatum. Bẹ̀rẹ̀ látọjọ́ wo ẹ lọ sójú ewé kẹwàá. Ẹ lọ rí àpapé àti àludéèrò yẹn ẹ máa pa ń bẹ̀. Ọbásanjọ́ bàbá olóyè wọ́n ti sọ̀rọ̀ wọ́n pé kò sí ìṣèjọba àwa ara wa nílẹ̀ Áfíríkà. A kàn ń fi tìpátì kúùkù a fi ń ṣe àwọn àmfistáì mú díẹ̀ nú ìṣèjọba àwa ara wa. Àwa ń lò lera wa lórí ni. Bàbá Ọbásanjọ́ lọ sọ bẹ́ẹ̀ o. Ojú ìwé kejìlélógún òní ẹ̀ sì sọ sí. Mo ti lọ sínú ìwé ìròyìn Vangard láàárọ̀ tòní. Wọ́n ní lánàá àwọn olùdíje wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Sẹ́yìn náà sì gbọ́ ẹ̀yin ará ọ̀sun ẹ̀yin ló ti ẹ̀rọ ẹ̀yin ló kàn ẹ̀yin tẹ̀ ń gbé lọ́sùn ẹ̀yin tẹ̀ ń dìbò lọ́sùn ẹ̀yin lọ̀rọ̀ kàn jù. Ṣẹ̀rá wa táwa ń bí nìsín àbáwọn tí wọ́n ń wò wá lókè kálukó kàn mọ́ sókè ẹ̀já wo bi tí a ó bá já ẹ̀já wo bi tá ó bá já ibi ẹ bàdé sí ṣò ń là wá ó rí ẹ̀já wo bi tá ó bá já. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ Àtíkù ti réèsì kọ̀sán àwọn kanminú lórí Bivas tí wọ́n ló ti wà updated. Asau now. Ojú ìwé kejìlélọ́gbọ̀n òun lẹ́ti ríròyàn láàárọ̀ tòní. Wọ́n ní CAN, PFN, NHRC, Kwakwanso, gbogbo wọn ní sọ̀rọ̀ kò bá kùngbé ṣíṣe èyí kìí ń gí. Wọ́n ní àwọn NHRC ní kíjọba àpapọ̀ ARSS prosecute ṣèyí kìí fún ọ̀rọ̀ kọ́rọ̀ tó sọ jáde lẹ́nu. Ẹ arrest kẹ́ẹ̀sì fojú rẹ̀ winá òfin lórí ọ̀rọ̀ kandakandan ọ̀rọ̀ hàn tí ó sọ jáde lẹ́nu pé hate speech ayé àtọ̀run gbà ni. Kwakwanso náà wá sọ̀rọ̀ pé irú àwọn àdéhùn àwọn ọ̀rọ̀ àwọn nǹkan báyìí o àgbọ́dọ̀ ká mọ kojú oru sí. Kọ̀dá tó láwùjọ wa. Ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vangard oníròyàn òun ló wà láàárọ̀ tòní. Ìròyìn Asu náà wà ń bí o tí wọ́n ti pé wọ́n ti pàṣẹ fáwọn 20 universities pé ẹ gbaradì fún ìyanṣẹ́lódì. Wọ́n sì fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ní 14 days ultimatum. Gbèdéke ọjọ́ mẹ́rìnlá ojú ìwé kẹsàn-án òun ló wà ń bí nú ìwé ìròyìn Vangard. Mo ti mú jáde náà fún yín nú Nigerian Tribune lẹ́ẹ̀kan. PDP, ADC, wọ́n kìkì, kí ni wọ́n kìkì? Bí Cross River ṣe pẹ́gi presidential campaign ads sí ₦150 million, governorship ₦100 million. Ọlọ́run dákun ṣàánú. Àsìkò cash out to everybody wà báyìí o Ọlọ́run. Ẹjẹ́ ìdókè lọ́run náà tí n bá ti dé àwà láǹfààní àti tẹ̀wọ́ iwájú. Ọmọ Nàìjíríà ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ 89 ọmọ ṣẹ́nu dédé síbínú o kọ́ mọ́ bá ṣàlàyé tó fáwọn àtẹ̀yìn ẹ̀kú kalẹ̀.

0: ni sáà ta wà yìí.
1: Ni Nigeria lónìí.
0: Ni Nigeria lónìí. O ma dìbò kó sebẹ̀ ni o.
1: Ah.
0: So ìyẹn. But at least. Àwa máa try.
1: Láti
0: sọ fún àwọn aráàlú.
1: Pé.
0: Ẹ má gba nkankan lọ́wọ́ anybody. Ṣe rí policy yẹn. Tí wáyé kó possible. Ká sọ̀rọ̀ yẹn.
1: Kó dẹ̀ ṣe bẹ́ẹ̀.
0: Kó dẹ̀ múlẹ̀. Nigeria will be a paradise.
1: Pé ẹ má gba nkankan lọ́wọ́ anybody.
0: Ẹ
1: lọ dìbò ọkàn yín.
0: Yes.
1: Àwọn kan ti ẹ sọ pé ẹ gbà lọ́wọ́ wọn kẹ́ ẹ lọ dìbò ọkàn yín. Ìyẹn tún kọ́.
0: Tó tẹ bá gbà. Tẹ́lẹ̀ lọ dìbò ọkàn yín.
1: Ìyẹn tún dà
0: ju pé ó gbà.
1: Ó
0: dẹ̀ lọ dìbò.
1: Síbi tí ò yẹ kó o dìbò sí.
0: Kò possible. So nísìnyí. Àwa mọ̀ pé bribery àti corruption kò ṣeé ṣe láti mú kúrò.
1: Kò ṣeé ṣe.
0: But nǹkan tó ṣeé ṣe ni pé òní dúró sẹ́yìn mi nígbà tí mo bá fẹ́ tẹ̀ka àbí. So ó possible kí n gba owó kí n lọ dìbò fún ẹni tí mo fẹ́ dìbò fún. Ìyẹn ló ṣeé ṣe.
1: Ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
0: Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, yes. Because èmi mọ̀ pé àìní ti pọ̀ jù.
1: Àìní pọ̀.
0: Ó pọ̀ jù. So àwa mọ̀ pé ní ọjọ́ iwájú, yes, kò ní sí corruption rárá. But nísìnyí.
1: But bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí.
0: Bá ṣe ń sọ̀rọ̀ yìí.
1: Ká má tanra wa.
0: Ẹ má jẹ́ ká tanra wa.
1: Ìyàn mẹ́ta ò lè dúó méjì.
0: Kò ṣe ṣe. So àwọn èèyàn tó ń gbówó káàkiri, tó ń pín ìrẹsì, tó ń pín gàrí, pín kinní kan, pín owó, ẹ̀jẹ̀ kan máa bà lọ, kan máa bà yí. Àwọn èèyàn á gbowó lọ́wọ́ wọn o, wọ́n á dẹ̀ dìbò síbi tí wọ́n fẹ́ dìbò sí.
1: Wọ́n á gbowó lọ́wọ́ wọn. Àwọn èèyàn á dẹ̀ ṣe fẹ́nu wọn.
0: Wọ́n á ṣe.
1: So ẹja kò mẹ́ torí àsìkò. Ààrẹ Tinubu pé kò sí ìpínyà kankan àbí ìyàtọ̀ kankan bóyá tèmi ń wò àbí tẹ̀yìn ń wò tí ò jọra wọn. Wọ́n pé kò sí bó ṣe fẹ́ mú kí a pín ní Nàìjíríà. Ààrẹ ló rọ̀ wá pé ẹdí á fi ìmọ̀ ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ láìwo tẹ̀yà. Láìwo tẹ̀sìn, láìwo tòṣèlú pé ẹgbẹ́ òṣèlú tèmi ń ṣeré o, ẹ̀yà tèmi ń ṣeré o, ẹ̀sìn tèmi ń ṣeré o. Ẹ má jẹ́ ká jẹ́ kẹ́sìn wa, ẹ̀yà wa, àwọ̀ wa, ẹ má jẹ́ ajó pín wa. Ààrẹ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Igbákejì ààrẹ lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin ló sì ṣojú ààrẹ ń bi ètò kan Bara Ojibrin níbi tí wọ́n ti sọ lórí ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀rọ̀ ètò ààbò. Ìpàdé ọ̀nà ṣe ni wọ́n ṣe ìpàgọ́ lánàá pé a gbọ́dọ̀ mú kí Nàìjíríà ó wà lójú kan. A gbọ́dọ̀ rí pé a ṣe akópa tiwa láti rí pé Nàìjíríà yìí o ti gbogbo wa ni kò sì gbọ́dọ̀ bàjẹ́. Ta bá wá wò ó pẹ̀lú ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu ṣé òjíṣẹ́ ọlọ́run náà lápè ní nǹkan mọ́ òpin ọ̀sẹ̀ àbí nǹkan tá a lò kọjá yìí òun ló ti sọ̀rọ̀ wípé kinní kan àwọn ó fi hàn àwọn kan wípé àwọn kan làwọn ní Nàìjíríà. Ẹ̀yọ́ kódà ó tún sọ ó lóun ò kábàámọ̀ ó wà ní ìwé ìròyìn Vangard báyìí pé òun ò kábàámọ̀ póun sọ̀rọ̀ bẹ́ẹ̀. Olóhùn ò regret, Vangard kọ, I have no regret over my statement. Jingiri, àbí bò náà ti ń pè é. Olóhùn ò kábàámọ̀ pé òun sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹja worú ọ̀rọ̀ tí bàbá ń sọ. Mo ti máa ń gbìyànjú àti bọ́ọ̀lù àbí bò náà ti ń sọ wọ́n ní àwọn ṣe kíníkan lọ́wọ́ lòun bọ̀ ọ̀ka. Ó lóun ó tẹ̀wájú láti máa support kóun sí máa encourage Muslim ticket. Ó ní ìtàn wù kan sọ kò lè dáhùn dúró wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ níbi.

0: Ẹ̀ka bọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú òun náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kànga gbọ́mọ̀gbẹ 89.3 FM náà lẹ́wà yìí olú ẹ̀lẹ́ state nílẹ̀ Ìbàdàn lórí ètò yín ètò wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ aago mẹ́sàn-án ti rí kọjá ìṣẹ́jú mẹ́wàá láti nùkulù ti ara yìí ká tún máa ṣe ojú òpólẹ̀ ẹ jẹ́ kí n fi àsìkò yìí nìṣó ní inú ìròyìn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ ASUU. Ẹgbẹ́ ASUU ni APN ti pàṣẹ fún àwọn ilé ẹ̀kọ́ bíi 20 universities láti issue 14 days ultimatums fáwọn aláṣẹ ilé ẹ̀kọ́ wọn lórí ìkùnà láti implement àdéhùn ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ náà ọdún 2025 tí wọ́n sì ń lago ìkìlọ̀ wípé ìyanṣẹ́lódì ó ṣeéṣe kó tẹ̀lé tí wọn ò bá dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí wọ́n sì yanjú ẹ̀ ní kànmọ́nkíá. Gẹ́gẹ́ bó ṣe sọ decision yìí ni a fẹnu ẹ̀ kò níbi ìpàdé kan tí àwọn ìgbìmọ̀ aláṣẹ National Executive Council ẹgbẹ́ ọ̀hún ti yẹ pé wọ́n ṣe University of Abuja ní ọjọ́ Saturday àti Sunday oyún August 8 and 9 ọdún tá a wà yìí nínú resolution wọn tí Christopher Piwuna ASU President tó sign ẹgbẹ́ náà ni wọ́n sọ pé àwọn kanminú lórí tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí haphazard implementation lórí 2025 agreement tí wọ́n ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ wọ́n ní àwọn attitude tí ìjọba àpapọ̀ gbé wọ̀ is a lakadasika ìbò ìpọ̀ àwọn doctor ló lè yé lórí àti release àwọn subvention tí wọ́n require láti effect agreement tí wọ́n jọ ṣe NEC sọ̀rọ̀ yìí wípé àwọn struggle wọ́n discuss pé the state of the struggle ònìyàn pé ó mú kí àwọn ó fẹ́ korojú sí ìgbésẹ̀ àti àwọn ìwà tíjọba àpapọ̀ ń fi síta lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí pàápàá jùlọ lórí agreement ọ̀hún. Similarly, NEC wọ́n ní àwọn kíyèsí wípé àwọn èèyàn àti oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ní kò tẹ́ àwọn lọ́rùn tó àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n sì ti fọ̀rọ̀ léde sí báyìí àwọn ni Nasarawa State University ti ń bẹ ní Kefi Ibrahim Badamasi Babangida University Lapai University of Medical Sciences tó ń bẹ lódò Gombe State University Plateau State University tó ń bẹ ní Bokkos Adekunle Ajase Akungba Ambrose Ale tó ń bẹ ní Ekpoma Olusegun Agago University of Science and Technology Okitipupa Abia State University Uturu University of Education and Entrepreneurship Akamka Emmanuel Alayande University of Education Lọ́yọ̀ọ́ Kaduna State University Aliko Dangote University of Science and Technology Woody Northwest University Kano Enugu State University àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ́kọ́ wẹ́dà pé mi nìkan mò ń ká gbogbo ẹ̀ tó fi mọ́ Taraba State University ti bẹ̀ ní Jalingo dókítà ọ̀rọ̀ rèé kó tó bá ṣe ojú òpólẹ̀ fún ọmọ Nàìjíríà.
1: Mo fẹ́ bẹ federal government ẹ tètè sanwó àwọn ASUU. Kan tètè sọ owó àwọn ASUU.
0: Nti ẹ ń béèrè fún.
1: Yes, nkan tó ń béèrè fún. Ẹ san fún wọn.
0: Wọ́n lá agreement ni agreement is agreement.
1: Agreement ẹ ti sign ẹ ti ṣe gbogbo ẹ san owó wọn fún wọn. Kì í ṣe nkan tó need àti wá sórí rédíò. Tó wá tó máa wá sí press.
0: Tó túmọ̀ sí ẹ̀dínú ìròyìn.
1: No. Kò bójú mu. Àwọn ìlú tí ó lajú àwọn ni ká máa imitate. Àwọn nǹkan tá bá ti ṣe as agreement ẹ máa in fact kọjọ yẹn tó pé ẹ ti san fún wọn.
0: Tẹ̀lé bí òṣòwò ńlẹ̀.
1: Owó wà so pay them their money.
0: Ara ń tíjọba ẹ tó ń bẹ lóde sì fi ń ṣe ìpolongo lẹ́nu ọjọ́ mẹ́ta ìta ń gbọ́ ni wípé lágbà táwọn ti dé o kò sí ìyanṣẹ́lódì ní ilé ẹ̀kọ́ tá bá sì wò dáadáa ó jọ pé ó fẹ́ rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́.
1: Ó fẹ́ rí bẹ́ẹ̀ so kó ba lè rí bẹ́ẹ̀
0: kanlẹ̀. Délẹ̀.
1: Ẹ sanwó àwọn ilé ìfún wọn.
0: Ẹ já sí ojú òpólẹ̀ fún ọmọ Nàìjíríà 09168931000. Hello.
2: Hello, ṣe máa kojúmọ̀.
0: Ẹ kojúmọ̀ sá.
2: Mo kí láti ní Adémílú yìí mẹ́yà.
1: Ẹ ṣe sá.
0: Mr. Bọ́lájì.
2: Ọmọ máa dọ̀gbà, ó máa dàgbà fún wa pẹ́pẹ́.
0: Àmì.
2: Máa ń gbádùn wọn pọ̀. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kan sọ lórí àmìlẹ́nu ọmọ rẹ́rìn nígbà tí mo kọ́ tó ń sọ.
0: Èwo ni ẹ ń bẹ̀?
2: Otherwise, mi ti ẹ̀ gbọ́dọ̀ ti ẹ̀bọ́dọ̀ láti ṣe lórí prógrámì. Mo ń wá ń sọ pé kan sígbà tí ìjọba kan bi àwọn tẹ́lọ́rì pé kí ni wọ́n fẹ́. Nígbà tí dáàbì mi náà ti mọ̀ pé ìtumọ̀ búkú ọ̀rọ̀ mi ni pé Western education is un-Islamic. Wọ́n làwọn ò fẹ́ Western education pé ilé kí gbogbo wa máa lọ. won fe niyan mi gbe le awusa dada mo gbe kanu nkan fe niyan number 1 ngba ton wa ni talk don kidnap yan wa lori re won so awon demand to fe kon to wa demand kon to wa deny yan ona won fi fresh ari lo nton fe no se ti jo ba ti ba won so daddy mi fe bi ni se agba be ka ma ka mo igbo wa lo le tiu ka ma se sabi ando
1: nkan ti o possible
2: o pari
1: nkan ti o possible niyan
2: I don't know. But the Muslim ticket.
1: Mo ro pe awa ti accept nitori politics abi awa o feel pe o ni effect kankan mi o le dibo fun Tinubu nsin nitori po je Muslim temi ba je Muslim mi o le dibo fun anybody nitori pe o wa from one sect so eje ka cancel religion kuro lokan wa emi ti mo ntoro nsin my father was a Muslim iya mi Christian so what does it mean to me ko je ko ni meaning
0: kan tun kankan lara ti yin
1: so teyan kan ba so pe Boko Haram pe western education
0: is haram
1: is haram kankan eni yen tonra eni whether you like it or not education is growing every day even in the north now
0: sure.
1: Yes, so science and technology is coming in. Is science and technology written in Hausa? Is it written in Fulani? Shedigete.
0: Agboye.
1: Mathematics and English, are they written in Arabic language?
0: Tawape.
1: So Saudi Arabia, ti gbogbo kini ti so je pe awon ni head of Islam in Konkon.
0: Hello.
2: Omo wo mi?
0: Yes, sir.
2: Eko
0: Jumo, sir.
2: Dr. Ademile.
1: Ekaro, sir.
2: Chapelewa.
1: Adukwe, sir.
2: Oro, I want you to power it. I see Elaya Meya. I'm just here to pay you one. And it's all like money. She ta usa bako, inkan, isu wa, to go push wa, to go go wa. She, to bako wa, so da yun ba. She, it's nothing to money.
1: Good.
2: And it's my daily, it's my fair, ni ma lefun su ni mi abi yoruba abi ibo ni mi ni ti tura petro se ti la fi se joba ni abi ya la fi se joba o ni mi ti e so awon eyan gun ore ti lati chin awon ore ti gbo e to npe o se ri nigeria so ti din kan mi emi ga le koro gan se ke nkan ma so so
0: e mo so so
2: ku se ku mi so fie ko ti gan so sele e kan ni o so go o ti kan ma pa awon eyan ko ti gan so sele je din ta na so fie na ko ti gan so ki e mo nigeria ti du se pe ko fe se se kan mo so awon eyan ni kan ronu won o ma ikoloselu lo won ma ikoloselu lo won eyan wo ba yin so buke ti le awon si tun ko zin tarise kan
0: o so be o
2: so kile be se mo
0: o so be o
2: e se pati yin awon ara mi o change awon be zubo
0: e seun sir Mr. Agbola han
1: no ma change to ba ya
0: the
1: time is coming when Nigeria will become
0: e bojumo sir
1: a country that we want
2: I'm going to go to the house. I'm going to go to the house. kò lè lo ọjọ́ mẹ́rin lọ wọ́n ṣẹ̀ tó padà bí àlàáda election ni kọ́ jọ torí ọlọ́run kọ́ má fi tiwọn kọ́ má fi kó bá ọ̀ṣun kọ́ dẹ̀ mọ̀ pé ẹ̀mí ó ju gbogbo ohun lọ kọ́ jọ torí ọlọ́run kọ́ fi ẹ̀tọ́ ṣe ìyẹn bẹ́ẹ̀. Ṣẹ̀wárí ti ẹ̀sìn èmi ni kinní kan èmi ni tàpólù èmi ni
0: pọ́ọ̀lù
2: kan jọ kan jẹ́ ká fún gbogbo yẹn kúrò nbẹ̀. Ṣẹ̀kí gọ́ọ̀mẹ̀ntì lè ní bú o nígbà tí mo sọ bẹ́ẹ̀ ni wípé ẹ lọ wo gbogbo orí sóṣà mídíà ẹ wo gbogbo àwọn nǹkan tó ń gbó hàn yẹn irú àwọn èèyàn tó bá ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti fi wọ́n dófin. Ṣé káwọn ilé ìdìbò aṣòfin sẹ́nẹ̀tì ni o àwọn aṣòfin ẹ̀sìn ni o kọ́ bí àwọn òfin kọkalẹ̀ tó bá ti sọ̀rọ̀ kù pé tí ò ẹ̀sìn kan kí ìṣe ti ẹ̀sìn ẹ àbí bí olóńtà kó àwọn kan tó kàn sọ̀rọ̀ tí ò gbọ́gbọ́n wá ó yẹ kó ń gbé òfin kọkalẹ̀ pé tó bá ti gbọ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí àti ẹ̀sìn yẹn gbogbo kìíní yẹn á sọ̀ owó tó ń rí bẹ̀ àwọn kankan tó ń rí bẹ̀ lọ́ni ẹ̀ ṣe gbogbo nǹkan tó ń ṣe tí wọn ọba rówó àbí tí ọba rí ìjẹkújẹ kan jẹ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń káàkiri tó káàkiri kò ní káàkiri kọ́ pé òfin gidi kalẹ̀ ẹ bá sọ tùbádùgbé àbó lọ ń ta sí ẹ̀sìn tí ó kàn àbó lọ ń sọ ọkọ tí ó kàn kọ́ kò fi gbé ẹ kó ètò kò níbàjẹ́ olóyè àtìkùlé mi bàbá mo kí yẹn túṣẹ́.
0: Ẹ ṣeun sá ẹ ṣeun sá. Hello.
1: Ibi tó sọ̀rọ̀ sí yẹn ọ̀rọ̀ wà ń bẹ̀.
0: Ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ jágbà pé iná. Hello. Ẹ kú ojúmọ́ sá. Comrade. Ẹ ṣeun sá.
3: Bàbá ẹ káàrọ̀.
1: Ẹ káàrọ̀ sá.
3: Ẹ káàrọ̀ sá.
1: Gbogbo ilé ń kọ́ o. Àmì sá.
3: Lórí ọ̀rọ̀ ọ̀ṣun ẹjẹ́ nǹkan kọ́ bẹ̀rẹ̀ lórí ìyẹn. Ẹjọ́ ṣé ìfẹ́ àwọn aráàlú ló wà lọ́kàn àwọn tó fẹ́ wọlé yìí ju ló fi lé kókókókó báyìí àbí nǹkan tí àwọn ń fẹ́ tí wọ́n fi ń lé lọ sí ilé ìjọba. Lórí kéèyàn bá fẹ́ ṣe ìjọba léèyàn lórí wọ́n ní pé òkè wọ́n máa dìbò fún ni ṣébí nǹkan tó bá wo àwọn aráàlú ni wọn aráàlú ò ṣe. Ó ṣe wá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ dìbò fún àwọn ló fẹ́ máa lo pípé dandan gbọ̀n táwọn kan ò bá ṣe fáwọn táwọn ó ṣe fún wọn lélẹ̀ bí wọ́n tẹ̀lé máa dènà. Mo ti kà láàárọ̀ mi náà ti kà láàárọ̀ yìí sínétọ̀ yẹn sọ wípé bí ọmọ bí àwọn ẹgbẹ́ kan bá wá sí ilé ṣà nítawọn máa fojú wọn rí èdè wàá mọ̀ tó mọ yẹn o. Ṣé a fẹ́ ṣèjọba torí pé a fẹ́ rúlu ìlú òun ló fi di dandan
0: ló fi di wodo sí wodo
3: wọ́n kàn fi kan sọ kan tóbi ó kàn sọ fún wọn wípé gbogbo ẹ̀ vanity upon vanity ni o.
1: Bẹ́ẹ̀ni.
3: Vanity upon vanity asán lórí asán. Bí ó máa ń lo kán fi wọ́n lẹ̀ kán máa lọ́dún mẹ́rin kán máa lọ́dún kán lo àìmọye ọdún lórí oyè ìjọ kan náà wọ́n tún fi ibẹ̀ sílẹ̀. Ọ̀rọ̀ wọn wà sí tàn. À ń sọ̀rọ̀ lénìí gbogbo èèyàn sọ̀rọ̀ awúlọ́wọ̀ wọ́n sọ̀rọ̀ àsìkò ẹ̀. Àwọn tó jẹ́ ọmọ lábẹ́ wọn Bọ́lá Ìgè Jákàndé à ń sọ lénìí. Wọ́n ò sọ̀rọ̀ wọn ní búburú o. Ó ṣe wá jẹ́ pé dandan gbọ̀n àfi tí mo bá ṣe báyìí àfi tá a bá ṣàdé bẹ́ẹ̀. Irọ́ náà sì là bá ń diẹ. Kí ni bẹ́ẹ̀ ni? Wọ́n ọ̀dẹ̀ lè kówó lọ sọ́run. Gbogbo àwọn tó ń lé ilé ìjọba yìí kìí ṣèfẹ́ wa ló wà lọ́kàn wọn. Ní tó ń bẹ́ ń ta nísìn tá ń jẹ lẹ́nu bí kúkúrú yìí nísìn. Ṣéfẹ́ ìfẹ́ wa wà lọ́kàn wọn ni. Ọlọ́run ó kò wáyọ lọ́wọ́ wọn. The second one tó fẹ́ sọ lórí àwọn oní kí ni wọ́n fẹ́ tí dádì tí dádì ń béèrè lẹ́ẹ̀kan pé kí ni wọ́n fẹ́ gan. Lérò ti tèmi ó dàbí ẹni wípé gbogbo káàkiri tí wọ́n káàkiri yẹn ó fẹ́ súnmọ́ nǹkan tí brother mi kọ́kọ́ sọ lẹ́lákọ̀ọ́kọ́ wípé Boko Haram or something like that. Wọ́n ń fẹ́ kárí aláìsí wípé àwọn làwọn nílẹ̀ gbogbo àwọn tó wá sí ṣáìdì ọ̀nà ọ̀dọ̀ ìlọrin ògbómọ̀ṣọ́ wọ́n ní pé kí wọ́n kúrò bẹ́ẹ̀ ni pé àwọn làwọn nílẹ̀ àwọn Fulani yẹn wọ́n kílèm pé àwọn làwọn nílẹ̀ nǹkan tí wọ́n fẹ́ pé
0: ṣẹ́yìn gbọ́ bẹ́ẹ̀ ni àbíbò.
3: Nta gbọ́ tí wọ́n sọ fún àwọn tó wà lọ́gbọ̀mọ̀ṣọ́ ń bá wa discuss rẹ̀ pé ẹ kúrò nílẹ̀ wọn ẹ kúrò nílẹ̀ àwọn nígbà tẹ́ni wà lẹ́rù wà nǹkan tí mo gbọ́ nìyẹn nítorí ilẹ̀ àwọn ni àwọn Yorùbá wà ìyàgbẹ́tò ọ̀ṣẹ̀dẹ̀ wọn ọ̀ṣẹ̀dẹ̀ wọn àwọn tó ń da màálù káàkiri yẹn.
0: Má àwọn fẹ́ gbalẹ̀ àwọn padà.
3: Pé àwọn fẹ́ padà sórí gaya kórí ilẹ̀ wọn làwọn wà ká kúrò kìí tí ó dẹ̀ pọ̀síbù ni nǹkan tí ó pọ̀síbù ni because at the end of the day o fun oto gbe giri ri o
0: ah e ma je keleko keko re lowo e seun eh e je sare mu awon atejise Mr. Seun Olade pupo won ki wa ku ojumo pe aku eto Olorun aba wa se amen lati gbare mu Ibadan Comrade Samuel Ege oni o ki wa ku ojumo Toluwa Lase okay Omade Adekunle won ni Osun governorship election is a test of Nigeria's democracy. INEC must deliver a free, fair, and credible election without fear or favor. Political parties should win with the people's vote, not through violence. Intimidation or vote buying. Let peace prevail and let everyone vote. Okay, let every vote count. Osun Ibade Amio Ami Aseedumare Toluwa Lase Adetola. Osun governorship election should not be do or die. INEC must deliver a free, fair, and credible election without fear. Political parties should win the people's vote with the people's vote, not through violence, intimidation, or vote buying. Let peace prevail and let every vote count. Osun Ibade Dada Babatunde Seun. Okay, if it is Christian ticket, will the Muslims also accept it? Equeto. Ibere ti ambere inu. Sulaiman Sherif lati Onara ti e ba ri won titi di ojo Ibo e pa won e record there. That statement speaks volume. It is highly unfortunate and deeply disturbing that a senator of the Federal Republic of Nigeria could make a statement that appears to authorize his supporters to kill members of another political party simply because they hold different political views. Power is temporary, but the consequences of your words can last a lifetime. Politics must never become a do-or-die affair. No election is worth the blood of our citizens. Hello. Etiwambeu. Ẹyin le lo 0916893 1000 ẹba won lo iya oda ajẹ pe ka ma sori pada rele dokita e seun eku atotun ni lataro Nigeria o da yo tun gbe o kan si
1: yes mo fe advice awon osun lagbara Olorun e ma dibo laya ta lafia ni Saturday yes eniti eba fe ni ke dibo fun jagidi jagan ko sinu oselu awon bi ton ba tin ja ton yo adayo ibon yo kini kan won laju ni won ti damo so eje ka everybody is moving towards civilization eje ka ma sumo
0: on laju
1: so Olorun wa fun wa se o
0: ami e se o so
1: Saturday I end up
0: Bala yo. Ame. Ame. Eshe unkupo.
1: Eshe gong.
0: Ah, le iba ipe kakama. La roi. Tolu ala shi Adetola. On the Osun State Senator's viral video, security agencies must investigate thoroughly and take appropriate action in accordance with the law. No politician or supporter should resort to threat of violence. Elections should be won through the ballot, not intimidation. Democracy can only thrive where peace and the rule of law prevail. Eshe ma. God bless you all. Atenite Adeta. Atẹyìntẹ lo káàdì lágbára ọlọ́wọ́ ọlọ́run iná ò ní tọwọ́ yín láṣẹdùmọ̀ adédàmọ́ ọlá olóyèdè ọmọ bàbá olómiye òun ló kọ tèmi jẹ nàìjíríà ó da yóò dùn bẹ̀rù kan sí gbogbo àdá tó dòdò àtẹyìn àtàwá wọn ní fẹnikẹni nínú àṣàwátì lágbára ọlọ́wọ́ olódùmọ̀ rẹ mo fi yín sọ́wọ́ ọlọ́run ìdààmú kéré ó pọ̀ kò ní dọ́dọ̀ yín bó tilẹ̀ wò kéré mọ́ títí ìgbà míì tá pàdé eré kàǹkà lọ́dẹ kó wá wá.
4: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ́ wa, kì í ṣe ohun tí ìkànnì fi ń tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

0: E kasan o. A ko jopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikoni konga gbon magbe. Wells Radio 89.3 FM. Ti a kale si opopona Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Oye, Olorun Adegoke ni oniroyin yin. Saju egbon awon koko to wa ninu iroyin na. Ara Tinubu ti buwọlu alakale idokowo epo ati afẹfẹ gaasi lati sise loju idokowo tuntun ile ito ni 50 billion owo ile okere dola ninu. Awọn ọlọpa ni won ti pe asofin ipinle Osun lori oro kan to ni se pẹlu ipaniyan. Okere tan eniyan 15 ni won ti jade laye leyin ti ọkọ oju omi dojudele ni ori omi Kariba ni ilu Zimbabwe. Ààrẹ Trump dúró lórí àkóso orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ọ̀nà omi Hormuz. Nínú ìròyìn eré ìdárayá, Cristiano Ronaldo ṣe ìgbéyàwó pẹ̀lú ẹnì kejì rẹ̀ lẹ́yìn tí wọ́n ti jọ wà fún ọjọ́ pípẹ́ ẹni tí ṣe Georgina Rodriguez. Ní báyìí, ẹ̀gbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lu àtúnṣe kan èyí tí ó pààrọ̀ ìdúnàdúrà iṣẹ́ àkànṣe pẹ̀lú àlàkalẹ̀ ìdókòwò tí ó hàn pérégede, eléyìí tó fojú sun ṣíṣílẹ̀kùn ìdókòwò tó tó 50 billion owó ilẹ̀ òkèrè dọ́là lórí epo tòǹtí afẹ́fẹ́ gáàsì lórí omi àti láti ṣe ìgbédìde ìdàgbàsókè okòwò ọ̀hún tó ti wà lójú kan fún ọdún pípẹ́. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn, àtúntò ọ̀hún ṣe ìdásílẹ̀ àlàkalẹ̀ ìdókòwò ilé tí ó hàn gbangba ní kedere tí ó sì ṣàtìlẹ́yìn àti ìrànwọ́ fún ìdàgbàsókè ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì. Èyí tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bílíọ̀nù 10 owó ilẹ̀ òkèrè dọ́là nínú iṣẹ́ àkànṣe Bonga àti apá Gúúsù Ìwọ̀ Oòrùn nígbàtí yóò fi kún ìdókòwò Nàìjíríà ní àgbáyé. Ààrẹ Tinubu wa gboriyin fún àwọn ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìdájọ́ tó fi mọ́ ilé-iṣẹ́ ìjọba fún ọ̀rọ̀ ìṣúná àti ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiró, àjọ eléyìí tí ń pawó wọlé lórílẹ̀-èdè Nàìjíríà, ilé-iṣẹ́ tó mójútó ọ̀rọ̀ epo rọ̀bì ní Nàìjíríà tó fi mọ́ àwọn alábàáṣepọ̀ ìdókòwò àti àwọn ilé-iṣẹ́ ẹ̀kẹ̀ẹ̀kan eléyìí tí wọ́n ń bá wọn fowọ́sowọ́pọ̀ tó jẹ́ wípé ìfarajìn wọn àti ìgbésẹ̀ wọn ní ṣèrànwọ́ lórí àlàkalẹ̀ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lánà òde yìí lọ ṣiṣọ́ lójú ìgbìmọ̀ onídàájọ́ ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìpolówó ọjà. Mínísítà fún àlàyé àti ìlanilọ́yẹ̀ orílẹ̀-èdè yìí Mohammed Idris ń lo ṣiṣọ́ lójú wọn tó sì búra fún wọn gẹ́gẹ́ bí lára akitiyan ìjọba láti fi kun okun àmójútó, ìlànà àti ìmúgbòòrò ipa akọ́ṣẹ́mọṣẹ́ tó fi mọ́ àrídájú ìtẹ̀lé ìlànà eléyìí tó yẹ nínú ìgbésẹ̀ tó rọ̀ mọ́ ìpolówó ọjà lórílẹ̀-èdè Nàìjíríà tó ń ti láwọn ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n ṣe ìpolówó ọjà. Idris sọ̀rọ̀ lákòókò ayẹyẹ náà pẹ̀lú àpèjúwe ìgbésẹ̀ náà bí èyí tó ṣe kókó àti èyí tó ṣe pàtàkì. Mínísítà tún wá ṣàfihàn wípé ìwé òfin àwọn ìgbìmọ̀ ACON ó ní ohun tó rọ̀ mọ́ ìdásílẹ̀ ìgbìmọ̀ onídàájọ́ ọ̀hún láti lè gbé ìgbésẹ̀ eléyètò tọ̀ lórí àwọn tí bá ń rúfin ìlànà ìpolówó ọjà. Bẹ́ẹ̀ ló wá rọ amòfin Cecilia Emre Olatoregun eléyìí tí ó léwájú ìgbìmọ̀ ọ̀hún láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ nínú òtítọ́ pẹ̀lú déédéé. Àpàṣẹ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti pe aṣòfin eléyìí tí ń ṣojú apá ìlà oòrùn Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹni tí í ṣe Francis Fadansi láti wá sọ tẹnu rẹ̀ lórí ìròyìn ìhàlẹ̀ lòdì sí ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò ACORD ṣáájú ètò ìdìbò gómìnà tọjú àbámẹ́ta tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Agbẹnusọ ẹ̀ka àpàṣẹ ọlọ́pàá ọ̀hún Abiodun Ọ̀jẹ́labí òun ló sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lónìí níbi tí ó ti jẹ́rìí sí wípé aṣòfin ọ̀hún ó ní kọmíṣánná ọlọ́pàá tó wà lágbọn ní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò ẹni tí í ṣe Samuel Echaifo ló ti pè láti wá sọ tẹnu rẹ̀. Iná fọ́nrán eléyìí tó jàrìnrìn lórí ayélujára Fadansi ẹni tó sọ̀rọ̀ lédè Yorùbá ó tọ́ka sí wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò ACORD eléyìí tí wọ́n bá ti fojú gan ni wọ́n nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò ọjọ́ àbámẹ́ta wípé kí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn. Orísun níbi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti wá wáyé ó sọ̀rọ̀ lórí bí Fadansi bó ti ṣàlàyé ọ̀rọ̀ ohun ni afin owa obokun ni ile ijesha nilu lesha lakoko ifehonu ele ti won se lodi si esun kan to ni se pelu wipe won gbemi lenu awon omo egbe oselu olosusowo APC meta niye eleyi ti won po waye lana nilu ilesha eka labo lu Zimbabwe ti salaye oro lori bi awon eniyan 15 won ti se jade laye pelu awon meta din ni 80 miran ti won si dola won leyin ti oko oju omi nla kan to sadede to yi to si sojude to doju bole sinu odo nitori oju ojo ile ti o dara to ni ori omi Kariba lana ode yi eka labo lu ohun wa salaye oro lori wipe awon ko le so ye awon ero to wa ninu oko oju omi na ni pato be oko oju omi ohun wa pe o ni agbara lati ko ero toto adorun niye pelu awon osise nu oko na marun sugbon iwe eleyi ti won ma nja fun awon ero to n wonu oko o safihan wipe awon agbalagba 44 niye oni won la nfani ati wa ninu oko na pelu awon omode eleyi ti won o le so pe iye bayi ni won nitori ojo ori won kere si iye ojo ori awon ti won le ja iwe ohun fun awon oko ofurufu to fi mo oko oju omi to nti awon awedo oni won ti la nfani ati wa nibi isele na ibi ti isele ohun ti waye lati le se iranlowo ninu akitiyan ise edola eleeti on lo lowo nibe awon alase orilede America ti se ikilo wipe ite siwaju ninu dide na mo ati igbetipa oju ona omi Hormuz o le gbe owo epo ati afefe gas soke ni agbaye eyi to tun mu ikominu otun waye lori igbejade ohun amusagbara ikilo ohun lo waye pelu bi are Donald Trump bo se nduro lori wipe orilede America lo n sakoso oju ona ori omi ohun akowe akan ohun amusagbara Chris Wright o soro lori igbewole epo lati agbegbe aarin gbogun ila orun yan Middle East eyi to pe o ti roke si bo tile je pe ikolominu o si wa nile lori kiko oja koja lori omi ohun owo epo ni won pe o tun roke loni bi atunse ikolu bi se nwaye lori awon oko oju omi ile ti n ko epo ati eru koja lori omi toro mo idiwo igbe oja koja epo ile ti o n damu oja agbaye ajo agbaye na soro lori ohun amusagbara na pelu ikilo nipa bi akojopo ati akojopamo epo bo ti se n diku pelu bi ile epo Brent bi won se n ta epo robi ti won le owo ile to sumo adorun owo le okere dollar lori agba kan soso loni awon ara orilede Indonesia ni won tin gbianjo ati sakoso ina inu oju ile to ti joju awon ile to le ni 1,347 niye lo ni ti bo toro orilede ohun iroyin gbe pe awon alase won ko oko ofurufu sita lati ma pa ina na nigbati awon ile eko to wa lawon agbegbe ohun toro kan ti won gbe tipa lati je ki won dase duro fun odide ojo meta na Indonesia bi awon apa Indonesia to nti awon apa ibomiran ni gusu ila orun Asia oni won tin doju ko oru alagbara to nti akoko ogbele ile to lagbara ti sin mi ilu ohun titi isele ohun oni o tuntun delu Malaysia awon alase Indonesia ni won ti wa n gbajumo akitiyan lati pa ona ohun lawon agbegbe bi Jambi apa gusu Sumatra apa iwo oru Kalimantan arin gbungun Kalimantan apa gusu Kalimantan ati Riau ninu iroyin ere idaraya lagbaye gbaju gbaje elere bọọlu alafẹsẹgba Cristiano Ronaldo lo ti se igbeyawo pẹnu ẹni keji rẹ leyi ti won ti jọ wa fun igba pipẹ Georgina Rodriguez nilu Portugal agbowo waju Portuguese ohun o lo fi aworan lede lojopo Instagram re eyi to safihan owo meji ti o han bi titi e to n ti aya re pelu oruka igbeyawo lowo won o pe ni igbeyawo ọdun yi awon ile ise igbohunsafefe Portuguese awon na wa salaye oro lori igbeyawo awon mejeji to waye lana ode yi nilu Cascais leba Lisbon pelu awon omo won mararun ti won la nfani lati wa ni ikale nibi eto naa eyi lopin akojopo iroyin agbaye fun ti osan ni sugbon kin to ma lo egbo awon koko to wa ninu iroyin naa lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́ lu àtúntò láti pààrọ̀ ìdúnadúrà iṣẹ́ àkànṣe yìí tí ó hàn gbangba lórí àlàkalẹ̀ ìdókòwò láti fi ṣíṣọ lójú owó eléyìí tó 50 bílíọ̀nù owó ilẹ̀ òkèèrè dọ́là nínú ìdókòwò epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì láti ṣe àtúndídìde ìdàgbàsókè epo rọ̀bì orílẹ̀-èdè yìí eléyìí tó ti dúró sójú kan fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹ̀ka àpàṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti pe aṣòfin eléyìí tí ń ṣojú apá ìlà oòrùn Ọ̀ṣun Francis Fadaunsi lórí ìhàlẹ̀ tó lòdì sáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord ṣáájú ètò ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta tí ń bọ̀. Ẹ̀ka aláàbò ìlú Zimbabwe ti ṣàfihàn ọ̀rọ̀ lórí wípé ó kéré tán ènìyàn 15 ó ní wọ́n ti jáde láyé pẹ̀lú àwọn 77 eléyìí tán láǹfààní àti dóòlà wọn lẹ́yìn tí ọkọ̀ ojú omi ṣubú sínú odò lánàá òde yìí lórí omi Kàríbà. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ìkìlọ̀ lórí bí ìtẹ̀síwájú ìgbésẹ̀pa ojú ọ̀nà omi Hormuz bó ṣe lè mú owó epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì ròkè sí. Nínú ìròyìn eré ìdárayá gbajúgbajà eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Cristiano Ronaldo ó ṣe ìgbéyàwó pẹ̀lú ẹnì kejì rẹ̀ tí wọ́n ti jọ wà fún ọjọ́ pípẹ́ Georgina Rodriguez nílùú Portugal. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kemi Sola Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.worldradio893.com. Fún ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kulo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ̀kú ìkàlẹ̀.
1: Ẹ̀fílẹ̀ ẹ̀ má yẹ kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ́.
3: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the hearts of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
4: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o. Àfetìwàgbé ti yín lárugẹ. Owó owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ ẹ ó gbà. Ọ̀gá ni Master. Kí lẹ tún dú
5: bo se na e ma se tabi sugba o e ma gbo wa sile ise wa
6: dandala wa le ke titi
5: ile fufu pelu awo bulu
6: west broadcasting out
5: ni alaafin avenue oluyole estate ibadan
6: ojo state nigeria
5: elu elu
6: 07066165053
5: tabi
6: 08035093394
5: west radio 89.3 FM
6: ọlọrun gbọ gbogbo nte fe oju kan lo wa.
7: Yo, what's up?
8: Baby, let's go.
9: Hey there. Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.

0: dúpẹ́ Ọlọ́run ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó dá wa sí títí di àkókò tá a wà yìí àwa ò bá lẹ́gbẹ̀rún àwọn láti yan Ọlọ́run ọba kò tó fún ìyìn rẹ o torí wípé tá a bá ro gbogbo nǹkan tí bàbá yẹn ti ṣe fún wa máa bá kó gbogbo yẹ̀pẹ̀ tí òkun jọ gan kò tó láti dúpẹ́.
1: Àdúrà fáwọn tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn o.
0: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ibi ń ṣẹlẹ̀ lọ́tún ó ń ṣẹlẹ̀ ló sì àmọ́ kò jẹ́ kó sún má gọ wa jẹ́ ká dúpẹ́ tiwa o Ọlọ́run ọba tí ò jẹ́ kẹ́ ká dẹni àkọlẹ̀bù Ọlọ́run ọba tó ṣọ́ wa tó dá wa sí títí di àkókò yìí ìwọ yìí ìjẹ́jọ́ la sọ wípé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ wá rí bàbá yẹn àtàbàtúbọ̀ Olódùmarè ọba tó lọ kọrin kése ọba tó ṣíwájú ogun lálọ́ tó kẹ́yìn ogun lábọ̀ Ọlọ́run ọba àwọn ọba ọba tó mú yín gbé nínú ìkara wọn rí pé bàbá yẹn dára sí wa gan ni. Ọkàn tó mọre lèmi o ojoojúmọ́ lèmi ò mọ dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn torí pé mo mọ̀ wípé tí ò bá sí Ọlọ́run ni èmi ò mọ ibi tẹ́mi ò bá wà lónìí. Ẹyin náà níbikíbi tẹ́yin náà bá wà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga agbọ́nmágbẹ̀ World Radio 89.3 FM gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run bí ọmọláyọ̀ kan àwọn ní ilé ọ̀dẹ́bọ̀dé ẹ dákun níbikíbi tẹ́yin náà bá wà ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ kàn sọ gbólóhùn kan pé Olúwa èmi náà mo dúpẹ́ tèmi o.
1: Sọ̀rọ̀ wa lẹ́yìn o.
0: Àwọn kí yín lógúnlógún à ń kí yín lọ́gbọ̀n lọ́gbọ̀n à ń kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ń kí wípé ẹ káàsán ṣàlàáfíà lẹwà ṣé dáadáa la bá yín. A kú ijọ́ méjì ijọ́ mẹ́ta o. Àwa náà rèé a ti dé bá a ṣe ń dé. A ti dé ṣe tí ìgbọ́ yín o ní ọ̀sán yìí. Ìkànnì kànga agbọ́nmágbẹ̀ World Radio 89.3 FM your preferred wholesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ ni ọ̀dọ̀ tiwa níbi tó jẹ́ pé kò sí gbogbo mọ̀lẹ́bí tí ò lè gbọ́ ètò wa eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọlé Estate ní ìlú Ìbàdàn.
1: Àwọn ìka ènìyàn.
0: Ìkànnì alálùbáríkà ìkànnì olóríire. Àbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùnmí ọmọ Ọláyọkun aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé. Èmi lọmọ ọlá èmi lọmọ ọlá èmi lọmọ kíkan èmi lọmọ múdùrù fún un èmi lọmọ tí ń rìn tí kì í sojo rárá bó ṣe ń kì mí nìyẹn nídìílé bàbá mi lọ́hùn-ún.
1: Àwọn ìka ènìyàn.
0: Lórí ètò ẹ̀dùn ọkàn a máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀ kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ ti ń dùn wọ́n lọ́kàn tí wọ́n rò pé ọ̀rọ̀ yìí bó ṣe rí lọ́kàn mi yìí bó ni mo ṣe fẹ́ ṣe é. Èèyàn mẹ́ta tó wà níwájú mi yìí bó ni wọ́n ṣe dúró méjì méjì bá wọ́n ní pé tá a bá gbé ẹ̀rù sókè tá a gbé sílẹ̀ ó tún níbì kan tá a máa ń gbé kà àwọn wá wò pé ibo ni mo tún fẹ́ gbọ́rọ̀ yìí sí o. Ọ̀rọ̀ tó fẹ́ dàbí ọgbẹ́ ọkàn téèyàn ò lè tètè kó kúrò lára. Tó wá di pé àwọn tí wọ́n lọ̀rọ̀ yìí wá wò pé a jẹ́ sọ̀rọ̀ yìí síta o ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ẹ má gbàgbé òun ló máa ń ṣe lákàlàkàtà lábẹ́ lọ o. Lọ́wọ́ gbé ọ̀rọ̀ náà wá sé tí ìgbọ́ ti wà bí tá a fetí gbọ́ tá a wá wò pé ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àṣewádìí ẹ jẹ́ káwa náà mọ ti ń ṣẹlẹ̀ gbogbo ohun tá a kúkú ń ṣe náà iṣẹ́ ìlú náà ni gbogbo rẹ̀. Táwa bá ti wá gbọ́ ọ̀rọ̀ náà tá a ti tú ṣùdé sàlẹ̀ kòkò dáadáa a máa wá gbé wá sé tí ìgbọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ ètò yìí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ tẹ́tí gbọ́ wa ní orí ìkànnì wa níbi wípé ọ̀rọ̀ rèé o.
1: Tó bá ń dára fún
0: ẹ. Bọ́rọ̀ bá rí báyìí ọ̀nà owó la máa gbé gbà ẹ dákun. Tí nǹkan bá ta kókó báyìí ṣé ká gé ni àbí ká fi pẹ̀lẹ́kùtù ṣé ká mọ bá ṣe tú okùn náà.
1: Kí
0: láǹfààní máa wá wà fún gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ ní àkókò náà láti lè bá wa dá sí ọ̀rọ̀ náà tàbá ti ṣe àwọn ojú òpó yẹlẹ̀ láti gba àwọn ìpè yín wọlé bóyá ẹ̀kọ́ ẹ̀yìn okùn tó so kókó yìí bóyá ká kúkú mọ́bẹ̀ ká gé gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ lè níyànjú tàbí ká ṣe pẹ̀lẹ́kùtù ká jókòó tì í ká wá mu lẹ́yọ kọ̀ọ̀kan ká wo bá ṣe tu. Mo sì máa ń dúpẹ́ pé gbogbo ògbà ni gbogbo ẹ̀yin bàbá bàbá mi ẹ̀yin màmá màmá mi gbogbo ẹ̀yin uncles mi gbogbo ẹ̀yin aunties mi kò sí kankan tẹ́ ẹ mọ́ dá mi dá bẹ̀ bí mo bá ṣe ń gbé kalẹ̀ báyìí lẹ́ ti máa máa pè mí mẹ́sàn-án mẹ́wàá pé ah báyìí ni ká ṣe ṣe o ọ̀nà báyìí ni ká ẹ gbé gbà ẹlòmíì ò ní ọ̀rọ̀ yìí ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà ń yà dà pọ́n ọ̀rọ̀ míì gan yóò wá yóò ta kókó tó dẹ pé àwọn tí wọ́n pè gan ni eléyìí àmọ́ bẹ́mi náà ṣe rò ó sí rèé kò sígbà kankan tẹ́ ẹ dá mi dá mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Torí kò sí bẹ́mi nìkan ṣe lè dá ṣe bí n bá jó jẹ́ pé mi ni mò ń sọ ọ̀rọ̀ mo ní ọ̀nà náà èmi náà ní wàá tún wá mọ́ ọ tú pé ẹ ṣe já ṣe báyìí rárá o ẹni tó àwọn tó ni ọ̀rọ̀ náà sísọ táwọn náà sọ síta ni wípé káwọn èèyàn lè dá sí káwọn tún lè mọ inú odó táwọn máa dùn láọ̀rọ̀ náà sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga agbọ́n má gbẹ mọ́ gbàgbé wípé tẹ́ ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ wà lórí ìkankan nínú àwọn ètò tá a máa ń gbé sórí afẹ́fẹ́ ó lè má jẹ́ ètò ẹ̀dùn ọkàn o bóyá ètò kan wà tẹ́ ẹ fẹ́ràn sí láti mọ́ gbọ́ lórí ìkànnì wa ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ eléyìí táwọn olóyìnbó ń pè ní sponsorship àyè ṣísílẹ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀ o tàbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà kan tàbí òmíràn ìpolówó ọjà báyìí òun ni àgúnmu owó kò sẹ́ni tí ó gbọ́jà kalẹ̀ tí ò ní fẹ́ káwọn èèyàn mọ tóun tà. Ẹdẹ̀mọ̀ lọ́dọ̀ ti wà wípé ogunlọ́gà àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa wọ́ pọ̀ jantirẹrẹ bóyá ní ilẹ̀ wa yìí ni olókè òkun káàkiri àgbáńlá ayé làwọn èèyàn ti máa ń gbọ́ wa o. Ẹ̀yin ẹ wá wò bẹ́ẹ̀ bá gbà àwọn ìpolówó ọjà yín yẹn wá sórí ìkànnì wa tá a bá yín gbé sórí afẹ́fẹ́ ẹ wo iye àwọn èèyàn tí wọ́n gbọ́ tí wọ́n fetí ayọ̀ gbọ́ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nú wọn gan ni wọ́n wà fẹ́ wá bá yín rajà ajé ti wọ̀ gbà nìyẹn o. Ẹ wá bá wa dòpọ̀ lẹ́ni òkè ẹ mọ̀ pé rere lolúwa gbangba báyìí ni ilẹ̀kùn wa wà ṣíṣílẹ̀ láti gba àwọn ìpolówó ọjà yẹn wọlé tàbí ẹ fẹ́ bá wa dòpọ̀ kẹ́ ẹ ṣonígbọ̀wọ̀ lórí kankan náà àwọn ètò wa ẹ lè kàn sí wa ní olú iléeṣẹ́ wa ní Welsh Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn lówó tí ò ní ganilára rárá lówó tí ò ní fàyín lápòyà owó ò dákọ̀mu owó bíntín.

Kò wá sí bá ṣe lè mọ̀ rìn nílé ayé tá a wà yìí torí wa ò ní mì sọ́tún tí ò ní mì sósì. Eléyìí ló fa toríṣiríṣi nǹkan fi ń ṣẹlẹ̀ lójoojúmọ́ láwùjọ láàárín ilé. Kódà gan níbi agbègbè ibi tá à ń gbé oríṣiríṣi nǹkan ló ń jẹ yọ. Láàárín àwọn láńlọ́ọ̀dì tẹ́nàntì sí láńlọ́ọ̀dì, láńlọ́ọ̀dì sí tẹ́nàntì. Kódà gan láàárín ọkọ àtìyàwó oríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ jantirẹrẹ o, kò síbi tọ́rọ̀ ò ti lè jẹ yọ. Ìdí nìyí tó jẹ́ wípé a lè dẹ́kun àti mọ gbérú ètò yìí wá sórí afẹ́fẹ́ torí wípé ọ̀rọ̀ pọ̀. Kódà gan ẹlẹ́yọkọ̀ọ̀kan tá a mú wá gan lórí ètò tá a bá ti wo bí gbogbo ẹ̀ ṣe rí ìgbà míì gbogbo ìgbà ni mo máa sọ fún yín pé àwọn ọ̀rọ̀ gan pọ̀ lọ́wọ́ wa. Àmọ́ tá a bá ti wo àwọn míì tán ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà ń tàdà pọ́n, kò nílò gan ká gbé wá sórí afẹ́fẹ́ káwọn náà lè sọ pé ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wá yẹn náà ẹ wò ó kò ṣe nǹkan tó le ẹ̀yẹn ṣe báyìí. Àmọ́ èyí tá a bá wá rí wípé lóòótọ́ àwa lè ní tó ń bẹ lọ́kàn tiwa wípé ẹjẹ́ kọ́ ṣe báyìí sọ̀rọ̀ náà. Àmọ́ a máa fẹ́ràn láti gbé wá sórí afẹ́fẹ́ kí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kẹ́ ẹ bá wa fetí gbọ́ kẹ́ ẹ bá wa wò pé ó dà báyìí ni kí wọ́n ṣe ṣe torí pé ṣe mọ̀ wípé ẹnìkan ìjà wà dé gbogbo wa àsì lè sùpọ̀ ká kọrí síbì kan náà. Bélè bá sọ tiẹ̀, Bítọ̀ náà bá sọ tiẹ̀. Ìgbà míì ẹ rí wípé bí irú ọ̀sẹ̀ tó kọjá gbogbo wa ọ̀fẹ́ dàbí pé ibì kan náà gbogbo wa sọ̀rọ̀ sí.

ìgbà míì wà ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa sọ eléyìí lè sọ báyìí tọ̀hún lè sọ báyìí èmi lè sọ báyìí yóò wádi wípé tó bá kọ wájú sí ọkọ ọ̀tá bókẹ́ ń sí ọkọ ọ̀tá tó bá kù wọ nìkan ọ́ tẹ́rù ara rẹ pa àwa ti ṣe tiwa kúrò ńbẹ̀. ọ̀rọ̀ míì sì máa nílò kó jẹ́ wípé a ṣe follow up báwọn olóyìnbó ṣe máa sọ pé a tẹ gbogbo bọ́rọ̀ náà ṣe fẹ́ rí àwa náà máa fẹ́ mójútó kí nǹkan má baà bàjẹ́. ẹnìkan tiẹ̀ ń ṣàwàdà wípé nǹkan tá a rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ iṣẹ́ ìlú ni mo ní bẹ́ẹ̀ ni kódà gbogbo àwọn gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wá tẹ́ ń bá wa dá sí àwa kọ́ la kúkú ra kírẹ́dìtì fún yín tẹ́ fi máa ń pè wá lójoojúmọ́ iṣẹ́ ìlú náà ni èmi sì máa ń sọ nǹkan kan pé ẹnikẹ́ni téèyàn bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun ní ẹnì kejì èèyàn kì í wá ṣe pé gbogbo ògbà bóyá owó ni bóyá oúnjẹ ni èèyàn ń yáyàn ní ọgbọ́n èèyàn ń gbé ọpọlọ kalẹ̀ pé ó ṣe ṣe ọ̀rọ̀ yìí báyìí ó ṣe tọ̀ báyìí èèyàn ń ṣèrànwọ́ lọ nìyẹn gbogbo nǹkan náà kọ́ lowó. ẹwẹ́ wá nǹkan fìdílé o ẹ pé gbogbo àwọn èèyàn tẹ́ ẹ máa ń bá gbétò wípé ọlọ́hunmi ọmọláyọ pa aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé ti bọ́ sórí afẹ́fẹ́ ètò ẹ̀dùn ọkàn ó ti ń lọ lórí afẹ́fẹ́ lórí ìkànnì kànga agbọ́nmágbẹ́ World Radio 89.3 FM. ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan fìdílé ẹ kídí ṣàtìwà lórí nǹkan ẹ jẹ́ ká sáré dókè lọ́nà fún ìpolówó ọjà ráńpẹ́ à ń padà bọ̀.

ti ori eto yin eto wa edun okan ni oso yi pele emi omo yin olo won ni ile odebode fun afani ayi to je pe igba kokoro re te mo agbo eto yi lori ikanni kan ga agbo magbe West Radio 89.3 FM lori eto edun okan ma we ri aye lara idojuko awon eyan lojo kan ojo kan ile to je nkan edun okan fun won to je pe gbogbo igba ti won ba ronu si o je n to ndu won lokan oro na le da o fe da bi ogbe okan kan teyan le tete gbe ko lara ti won wo pe e je kin soro yi sita o e ka awon eyan ba mi gbo o ta ma wa gbo oro na ta ma gbe wa sori afefe teyin te n gbo wa te ma gba wa dasi boye e fe so oro si ti e fe gba wa niyanju tabi oro na ti e nilo iranwo kan tabi omiran te wa ri pe iranwo yi nbe ni kapa mi ta ba ti se awon oju opo yele e lati gba awon ipe yin wole ele ta fe menu ba loni oro arabirin kan ni o oro na si je oro kan to je wi pe o nsele lowo lowo ni yajo yajo ohun ni mo fi won pe je ti e gba awon kan ti je aso ile ina ka awon eyan le ba wa dasi ki arabirin ile mo nton fe se tori oro na ti fe di o ti di so atayan yan bayi o ti fe di igbo mi si omi oto gbogbo e ti fe foju po tawon to wo pe tawon kan so pe e se tawon kan so pe e ma se tawon wa wa laarin looto lokan tawon na awon o fe yin ko oro to wa nle yan bi ki gbogbo nkan ko ti e kon kaluku mo lo lo ti e ki gbogbo e daru po ni ama won tu wa wo pe oro yi yi kan won so sita kawon eyan ba won gbo pe boya se nkan tawon ro lokun awon tawon fe se e se kawon se oni wi pe mama e mo pe mi o ni mu oro pe o da bayi na loro se ri e ba gba wa niyanju rara mo ma so gbogbo kule kule oro ki gbogbo e le ye wa o arabinrin so wi pe omo meta ni olorun ba yonda fa awon obi awon mama awon si mo nso fun awon wi pe ke se pe boya baba awon ri awon ko so pe wo konu sese mo ile aye isin to je pe iwo lo konu si eni to fe fe pe o de je a fe ra nkan kan oni rara o baba awon lo fe awon fun oko awon nigbati baba awon koko fe iyawo iyawo ti baba awon koko fe laye won nigbati arabirin loyun igba to fe bimo atoyun nu ati iya awon mejeji salai si lojo okunle gangan nigbati isele yin sa sele tile ti ta si die bi baba awon se wa si ilu ti mama awon wa niyen baba awon si wa ki bi egbon baba awon bi onku sa ba oloyibo se man so o sa ri pe awon sa koja ngba yen awon wa odun ti eran ti igba to ra won amo ni gbogbo nkan ti ka ma foro gun nkan ti o sa sele ni wipe nigbati won ti ra won ti pada lo ase o ti so fun onku e opa oko baba won ti so fun onku won yen wipe omo to koja bayi si idile wo lo ti wa awon wo lo bi nkan kan won si ti salaye baba won ke baba mama won kere won si jore si onku baba won loni iyen baba mama won o jore si onku onku yen nigbati baba won ti wa pada ni onku baba won wa lo ba baba iya won pe ko bayi bayi bayi o aburo mi kan wa o romo yin to koja o so npo ohun feran ran nkan kan ka sa ma foro gun ibe ni oro ti bere to je wi pe won ti poro si mama awon lori mama awon o si rokunrin na ri ko ba won soro ri ko awon o mo nkan kan pa re awon mejeji sa mo bi won ti se gbogbo re sa o to fi je pe won se ojo igbeyawo ti iyawo tele oko re lo le oko lai mo ri won sa seto igbeyawo fa won mejeji baba won sa mu mama won lo si ilu lati aye baye ni baba won ti nsise bakery abi ti won ti ma nse bready nigba to sa de ilu baba won si je mama won so pe baba won si je yan kan to je wi pe o mo ke obirin se se mo ni teyan o mo ri yo fe kankan da ba kan lare eyan ni ti o konu se eyan amo nigba ti won de ilu awo obirin ki la fe tele tokunrin ti nke wa loju to ti nke wa ni mu to nfowo ba yan sere to nse gbogbo ki lo wa ku o mama won ni pe lese kese lawon ti e ti lawon ti yo fe fun baba won won sa bere si ni gbe po bere si ni feran ara won won si n gbe po amo mama won wa ni idaduro omo bibi fun bi odun meta ko to bere si ni bimo ngba to ma loyun bayi awon la ni mama won koko fi se omo akobi obirin si leni ta n soran won yi elekeji omo elekeji jomo okunrin to fi wa bi omo eleketa to fi jomo obinrin
o wa tumo si pe obirin meji okunrin kan ni awon obi awon ni won wa ni awon ati eni ti won bi lawon awon gbo odun meji awon obi awon o duro rara ngba to ti ni daduro yen bayi tomo ba ti koda gan to je eleketa omo elekeji gan o ti po odun kan kan to bi yen le amo awon gba odun meji lowo abile awon won wa ni ati kekere lawon ati omokunrin to bi lawon lawon o ti e ata atoju lawon awon o fe ara wa papa ojojumo ija ni tawon obi awon ti ma so eyin omo yi ki lo sele tele ti o ba ja nkan gba lowo awon yo se kini kan gbogbo nkan ti awon sa ma wo ngba yen ni wipe ati ija yen lati kekere lawon ti nja boya awon obi awon wa se to ni lati le ma je pe kawon gbe iru kini yen dagba won gbe dagba o won ni titi tawon fi wo secondary school tawon fi pe tawon fi di gende tawon fi pe omo 15 years tori isele ma ni gbagbe kan sele ngba tawon pa omo 15 years won lawon ma nja ija yen to je wi pe inu ato awon o ti e kin rira awon rara awon o ti e fi rira awon soju bo ba mu nkan dani nkan yen gan ni ohun won abi ko di pe se mo pe awon okunrin won ma fe sese okunrin won lawon na si ma fe sese pe emi la ko bi o le fi tori pe ojo okunrin ko wa ma se galegale mo mi lori bo ba kuru bayi awon na o ba kuru bo ba ga awon na o ba ga awon a sa ma ja gbogbo ija tawon ma nja yen lo fi nigba yen ngba tawon si kere yen lawon ma fi se bi okunrin tori awon ti e fe gba fun rara awon obi awon ma pa awon mejeji pe lai se pe boya won lo gboyun kan nu yin wa lai se pe inu kan na ko le ti jade ki lo wa le to o soro ti to ba fi di pe boya ojo yen awon sa se awon ready e to ba fi ma di bi ojo meji sojo meta ijami o tu ti sele won ngba tawon wa po mo 15 years o wa nko ise lojo kan lo nko se pelu bairo to je pe awon na sa nse nkan won lawon awon ikokon sa sele awon ni ko lo se nkan lo wa sa yan ni foran lo nsise mo lo se pe ah kini ohun se kan lowo kan ma daun lawun kan ma se kini kan ba won se ma nse awon ori bi nkan kan won ti mo pe won ni fura awon ga won ti mo pa awon fe to ni nkan yan awon fe ko se won sa bere si ni jo fa oro yi o ba lohun o se lo ba lohun o se o lawon ba ibi to duro si to tin da won lohun lawon ba sa lo si ba won sa gba ni ori bi ja se bere niyan awon wa mo boya o mo mo se nkan to se ni o abi boya o se si won sa ni arakunrin yen sa mu bairo to nkan to fi nko ise won sa ni o sa mu kini yen bi to tin dira won mu to tin se bo se gbe bairo yen soke bayi inu oju ikonu oju won ni bairo na wo lo eni ti won gun bairo loju doto yo kini kilo ye ko se se bo ye ko ma du oju won ni ija yen lo sa wa lokan awon awon si nba aburu awon yen ja awon o wa mo pe eje tin da loju gbogbo e tin se awon sa mo pe oju eyo kan ti omo yen gun yen bi ise mo ki nkan ma kuro bi pe ko ma fe riran mo awon sa awon sa si nbaja awon sa ngba ti awon sa nja lo ngba ti omo ti won baja yen aburo won okunrin yen to sa reje lo ba sa ju won le rani ibo le je ti njade nkan kan be yen se mo lo fi wa mo pe oju ni awon obi awon osisi nle bo se kepe awon ti won ba won gbe niyan lo ba sa to o ba sa didigba digba amon ngba ti won de ile iwosan lawon dokita so pe to ba ye pe lese kese ti kini yen sele ni won ti gbe won wa pe won ba rogbon da si tori oju yi won ni ngba ti won ma fi de be o si nda eje gbogbo gba ti awon dokita sa se gbogbo nkan ti won fe se si won loju oriran mo o awon obi awon gbinyanju ko si ile iwosan oju ti won gbe won lo won sa se gbogbo nkan ti won fe se won ni igba kan ti e wa to je wipe won gba won lo si bi kan won sa ti fe ma se pe o sa oju yen wa da bi pe awon fe ma ri bi se mo ko sharp dada mo o sa akoko la ngba to tu aya gbogbo e ti e tu wa foju po oju o ti e wa riran kankan mo lawon fi de ni to je wipe oju eyo kan lawon nile ni o wa si owo tawon obi awon o ti ina soju yen ko sibi ti won ti gbe won de won ni titi de ni igan awon ataburo won yen won ojo re looto won ti ba won pari e won ti ba won se gbogbo e pe laarin ko pe molebi ko so iyen na ti bebe amo lati igba yen titi di isin se mo pe aarin won o le domoromo iyen na bo n se bi pe emi mo de fa ki egbon mi fi loju kan o aarin won o sa gun dada awon na won ni ka won ma puro o si ma nwa lokan awon wipe aburu awon lo so awon do loju kan loni
oju eyo kan to ku sa nriran kedere daada awon sa ma nlo igosi oju yen to fi ta awon fi ma nse awon lo si ilewe o awon lo si university awon se gbogbo e amo oro oju yen se mo o je nkan kan to je wi pe o ma nti awon loju boya tori bo se ma nse ta awon ma ID to je pe awon ohun fe ti nkan ba se awon ohun fe fira awon sita awon o fi be la awon ore okunrin abi ke okunrin konu sa awon awon sa lo si ilewe awon pari ilewe kosi ise ko se nkan ngbati awon wa se titi tawon orise awon ba lo si bakery baba awon ibe baba awon bakery yen ti din la koda gan won ti lawon eka lorisirisi aburo awon lo kokko sise nbe o amo nigbati awon o kokko fe gba pe awon ma lo sise nbe bi baba awon se o sa ti irise ki lo wa fe ma se bayi ita ti ose sisi bi kan kini kan lo sibe ko lo ma duro sibe ko ma wo bi gbogbo nkan se nlo iti baba awon kokko si ni jinje aye won aburo won okunrin yen lo wa nbe to nse ko kari gbogbo re koda gan nisin ga aburo won yen won lo ti o ti niyawo ti e e wa ma bi mi pe kini nkan to wa nle kini nkan to sele mo lero pe bi mo se so gbogbo re o ti ye wa arabirin ta nsoran wo yi latari nkan to sele laarin awon ati aburo won nigbati won si wa nkekere oju eyo kan o ti fo to je wi pe won fi riran mo to je pe eyo kan ni won fi riran awon sa wa ni ibi ibe to je pe ibe ni bakery baba awon yen lawon sa wa ta awon sa nse nigbati tori eni ta nsoran wo iwo so age won gangan amo won ni pa won ti koja omo omo 30 years yo won lawon ti koja omo 30 odun amo wo so pato iye odun ta won pe won wa lawon wa pade arakunrin kan nigba ta won jade lo si banki lojo kan libi ise mo pe banki ngba mi ona si ta won ba si lo banki awon ma ko gbogbo nkan dani tori awon o ti e fe ma ya nkan ma se amo ngbi ta won duro si ta won tin ko nkan ta won fe ko gbogbo owo ti won pa ni bakery lo si banki lo ba di parakunrin iwa yo pe ah edakun biro yin mu dani e fun mi nkan kan ba won se fun ni biro niyan won ni ba won se bere si ni soro ni awon to ja wi pe awon eyan saba arokunrin ti yo ba won soro awon won ni gba ti o sa ta won fun ni biro tan owo oro buruku pelu erin won sa ni nigba to wa sa fe ma ba won soro pe se mo o ti onibara re nbo le bo o ti gba biro o ti nkan kan to nkan be lo si n bere oro a ba ise wa pa kini kan se mo kokunrin ma fe ma ba obirin soro won ni le mewa la won sa mo n gbo oju awon yen soke la won sa ori nkan ti n be nbe ko ma di pe boya o so pe o ri pe nkan se mi o ri daada o to ba mo po fese fe ni ko tete ma lo bayi ko kuku se tutun won lawon logo awon soju tele ngba to ya awon kuku wa bo ko kuku ri goriran kedere npe bo se rire o won sa ni pelu nkan ti awon ri yen ko ti e se lara bakan o tun bere ti gbata tun se tan tohun o ti saju awon se tan o ngba ta awon ti e ti ro pe o kuku ti ri pe oju eyo kan o si nbe o ti lo nti e ngba ta awon ma iya lenu lo je fa awon pe ta awon jade le inu banki awon ba tun pade arakunrin aso nduro da won won sa ni lati ibe lawon ti bere si ni bokunrin isoro to je pe oro awon ti wo to fi je pe awon ti jo se wole wode bi pe girlfriend boyfriend awon sa ti jo date wode ni awon atokunrin ti n fera awon sin won ni o ti koja odun merin o ta ba ma siro re si isin lowolowo bayi toro sele o won wa ni bi odun meji seyin se mo pe bakery baba won ni mo so fun yin pe won ti n sise won wa sa ni baba won sa be eyan kan soro eyan kan ti ma n wa sodo won ise osise ijoba leni na won wa ni boya won wa eyan nibi ise won pe oun ma boga oun soro nkankan be yen nigbati arakunrin ta de soro yi awon molebi arabirin ta soro won yi won ti mo arakunrin na nigbati baba awon sa ba won to gbogbo e pe o da lo si bi bayi ko mu we re lo looto won ni baba awon ti yan leti awon won ti gbo ama won wa wo tori arakunrin ta won fe yen ko sise kankan lowo re
ẹ wa mọ nkan tarabirin ṣe wọn ni kódà nkan táwọn ṣe yẹn títí dé ni bàbá àwọn sì fi ọ̀rọ̀ yẹn bínú sáwọn òun ló tún wá wà lára àwọn nkan tí wàhálà fi wàálẹ̀ tí bàbá àwọn fi sọ pé ní ìtò tí ẹ ṣe yìí kò sí ẹ sí nkan ta fẹ ṣe sí ọ́ọ̀fì ilẹ̀ ni nígbà tó wá ṣáà bá wọn ṣe gbogbo rẹ̀ tán ní káwọn lọ síbẹ̀ àwọn ti wá gba lẹ́tà arákùnrin tí wọ́n fẹ̀ yẹn àti cv rẹ̀ àti gbogbo rẹ̀ instead kárábìnrin yìí lọ síbẹ̀ kọ́ lọ mú ti wọ́n lẹ̀ fàlànà gbọ́ ti ẹ̀ tẹlòmíì ni wọ́n gbọ́ ìwé arákùnrin yẹn ni wọ́n mú lọ sí ibẹ̀ o tọ́ lọ fi ilẹ̀ pé òun ní wáṣẹ́ wọ́n mú ti wọn àwọn lẹyìn bàbá àwọn ti lànà fún o àmọ́ arákùnrin yẹn ni wọ́n mú lẹ́tà rẹ̀ ni wọ́n mú cv rẹ̀ lọ pé kí wọ́n bá ṣiṣẹ́ níṣẹ́ ìjọba ẹni tó tiẹ̀ fún oṣẹ́ pé bàbá àwọn ò mọ ọ̀gá yẹn bàbá àwọn ò mọ kankan wọ́n ṣáà ẹni yẹn ṣáà fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni nígbà tí ọ̀rọ̀ ṣáà rí bákan bákan àwọn tí ibi tó lọ àti ẹ̀gbọ́n kankan làwọn bá wà nà ń bẹ̀ làwọn bá jẹ́wọ́ fún bàbá àwọn pé ìgbésẹ̀ báyìí báyìí báyìí làwọn máa gbé àwọn ò sì fẹ́ sọ fún yín nígbà táwọn ṣe pé àwọn mọ̀ pé inú máa bí wọ́n nínú bí pé àwọn ò rí kí bàbá àwọn bínú bẹ́ẹ̀ yẹn rí bàbá àwọn ọmọ atọ́ bá fẹ́ bínú sáwọn gbà míì wọ́n máa fẹ́ wo ti condition wọn kó má dàbíi pé torí nǹkan ṣe làṣẹ ń ṣe bákanbákan sí wọ́n ní bàbá àwọn bínú sáwọn lọ́jọ́ yẹn tó jẹ́ wípé pé wọ ọmọ tó jẹ́ wípé mo wá bí o ṣe máa ríṣẹ́ tó má o wá lọ mú ọtọkùnrin lo wá lọ mú gbọ́nbẹ̀ mo ní olóore fún wọn ní cv rẹ kó o ṣe gbogbo nǹkan o wá lọ fún wọn ní tọkùnrin o sì tún bù mí gbọ́ àwọn làwọn rí bínú àwọn òbí àwọn méjèèjì lọ́jọ́ yẹn àmọ́ kí ni wọ́n fẹ́ ṣe ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nu arákùnrin yìí wọ́n gbà síṣẹ́ o wọ́n padà gba arákùnrin yẹn síṣẹ́ tọ́ àwọn òbí wọn àwọn kúkú wá fi sọ pé káròdì máṣọ káróṣọ mọ́dì kídìí ṣáàtì mọ́gbòfo ni ó pẹ́ gan kí wọ́n tó yọ̀ǹda kínú wọn tó yọ o àmọ́ ngbà tí arákùnrin yẹn náà ṣáà ń ṣe bíi pé mi ń kúkú fẹ́ lọ́ bá kúkú yọ̀ǹda gbogbo ẹ̀ pé tọ̀ bóyá bọ́lọ́wọ́ bá ṣe kọ́ nìyẹn ẹni tí ò níṣẹ́ tẹ́lẹ̀ arábìnrin yìí wọ́n fi ipò tiwọn wọ́n fi dípò titi rẹ̀ pé kóun ba lè ríṣẹ́ wọ́n sì ní ó sì ń ṣe dáadáa torí ipò kan tó ń du bàbá àwọn ni wípé ẹni tí wọ́n bá wọn ṣe kíni ó ti parí iṣẹ́ yẹn kò ń ṣeṣẹ́ yẹpẹrẹ lọ́fẹ̀ẹ́ fẹ́ni náà o ipò gíga báyìí lọ́fẹ̀ẹ́ gbẹni náà sí tó fi di pé wọ́n dẹ̀ fún arákùnrin yẹn ó sì ti ń ṣiṣẹ́ yẹn ó sì ti dọ̀gá wọ́n sì ní ó fi mọ àwọn ó ń tọ́jú àwọn ó sì ń ṣe dáadáa ṣe mọ ẹni tó jẹ wọn ní lẹyìn arákùnrin yẹn lẹni àkọkọ tó jẹ pé yóò kọnu sáwọn àbí làwọn máa fẹ nígbèsí ayé àwọn wọn dẹ láwọn ti àwọn ti pé ọmọ ọgbọ̀n ọdún àwọn ti pé ọmọ 30 years gan kó káwọn tó pàdé arákùnrin yẹn iná ẹ mọ wò ó arákùnrin wọn láwọn ti wá bá débi pé àwọn ti fẹ wá fẹra àwọn báyìí àwọn ti ṣètò mọ̀ mi mọ̀ wọ́n ti ṣe introduction táwọn olóyìnbó máa pè ní introduction tí wọ́n kọ̀kọ́ ṣe ní lónígbòǹkẹ́lẹ́ àwọn mọ̀lẹ́bí ti mọ́ra wọn wọ́n ti wá dá ọjọ́ kódà ọjọ́ ti ọjọ́ wedding tí mò ń sọ yìí oṣù mẹ́ta ló kù o tí ìgbéyàwó ṣèṣe tí wọ́n ti ń mú gbogbo ẹ̀ tó ti ń mú gbá tó ti ń má gbọ̀n tó ti ń ṣe gbogbo rẹ̀ papọ̀ o ẹ wá bí mi pé kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ o arábìnrin yìí fi di pé tí wọ́n ń wò pé ṣé kí n lọ wájú ni àbí kí n padà sẹ́yìn ṣé kí n kúkú fọ́ ṣé bóun ni mo tiẹ̀ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ náà tí mo fi wá sọ fún yín wípé àwọn òbí àwọn wà lẹ́yìn pé jẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ kí ó tiẹ̀ fọ́ká ẹni tó jẹ́ wípé a fẹ́ sunjẹ tẹ́lẹ̀ tóun náà tún wá lọ́ọ́ fi po rárá ẹ jẹ́ kó máa lọ wọ́n wá ní kò pẹ́ yìí làwọn wá ṣe àwọn ìwádìí kankan tó ráwọn rí bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn bá rí pé arákùnrin yìí ní kò pẹ́ yìí ọmọ tí ìwádìí táwọn ṣe gan àwọn bá rí wípé ẹnìkan ti lóyún fún kódà gan kò ṣe pé wọ́n lóyún fún lásán o arábìnrin yẹn gan ti bímọ ọmọ tá a sì ń sọ yìí kò ṣe pé ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni mo dẹ̀ sọ fún yín pé wọ́n ti ń fẹ́ra pé ó ti kọjá ọdún mẹ́rin báyìí tá a bá ṣírò ẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n ní tó bá jẹ́ pé bóyá ọmọ yẹn ti pọ́mọ bí ọmọ ọdún márùn-ún àwọn máa sọ pé bóyá ó ti bi tẹ́lẹ̀ àmọ́ ọmọ yìí gan ò tí ì pọ́mọ ọdún kan ní ìgbéyàwó tí wọ́n sì dá sí ilẹ̀ oṣù mẹ́ta báyìí wọ́n ṣègbéyàwó ó sì tún fún yàn kan lóyún tó jẹ́ wípé ẹni náà ti bímọ ọmọ tá a sì ń sọ yìí ọmọ yìí ò tí ì pé ọmọ ọdún kan tó fi hàn wípé ní kò pẹ́ yìí òun ló ta sí àgẹ̀rẹ̀ yẹn tó sì ṣe wọ́n nígbà táṣìírí yẹn tú sáwọn lọ́wọ́
àwọn bí léèrè ó kò sì jiyàn rẹ̀ ó ní bó ṣe rí nìyẹn. Ló wá ń bẹ àwọn pé káwọn má bínú ẹ dákun. Irú má bínú wo ni ọ̀rọ̀ náà àti pé ẹni tó fún lóyún ṣé yóò wà fẹ́ fi ẹ̀ wọ́n wá sọ wípé ẹ ò ní nǹkan kan pọ̀ pẹ̀lú ẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó kọ̀ ṣèṣì láàrin ẹ̀yìn méjèèjì ni pé wọ́n dẹ̀ sọ pé kó wá bó ṣe máa ṣe ó sì sọ pé òun ò lè ṣe nǹkan kan sí nǹkan tó wà nù. Àmọ́ ṣé o mọ ìyẹn tẹ́lẹ̀? That means pé gbogbo ìgbà tí a ti ṣe mọ̀ mi mọ̀ pé ọdún kan ti kọ́ ti ń lọ lórí rẹ̀ tó wá ṣe yẹn ní kò pẹ́ yìí tó ti mọ̀ wípé o máa fẹ́ mi sílé irú àṣìṣe wo nìyẹn. Ọ̀rọ̀ rèé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ mi láti àtàárọ̀ arábìnrin yìí wá ń wò pé kí làwọn máa ṣe torí àwọn ti pinnu láti inú ọkàn àwọn wípé àwọn ò fẹ́ ní nǹkankan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ torí ẹni tó le ború kò ń ṣe pé bóyá fúnra rẹ̀ ló wá fẹnu ara rẹ̀ sọ kò jẹ́wọ́ fáwọn àwọn làwọn ṣe ìwádìí àwọn làwọ́ rí ó fẹ́ dàbí pé ẹni tó bímọ yẹn gan fúnra rẹ̀ gan ló wá sọ ló wá sojú abẹ́ ń kó ṣàgbọ́ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tó fi jẹ́ pé táwọn wá wọn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ títí

0: wa ṣàlàyé fún àwọn pé ngbà tó ń gbọ́ òun ti gbé gbèsè ngbà tí arábìnrin yẹn bímọ ó sì ti rí àrídájú wípé ọmọ yẹn ọmọ òun ni torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ní bóyá kó lọ ṣe DNA ó lè mọ́ jọmọ rẹ̀ ọmọ rẹ̀ ni o ẹ̀jẹ̀ ń sọ báyìí ọmọ rẹ̀ ni òun ni mo ṣe wá gbọ́rọ̀ tí mo wò pé ọ̀rọ̀ yìí máa ta kókó ọ̀rọ̀ yìí máa ní bó ṣe jẹ́ gbogbo ẹ̀yin bàbá bàbá mi ẹ̀yin màmá màmá mi inú irú odòwò la fẹ́ dàrún lọ́rọ̀ yìí sí torí àwọn òbí àwọn ti sọ wípé kó máa lọ ń lọ tiẹ̀ páwọn ò fẹ́ wàhálà fọmọ àwọn lẹ́ni tó jẹ́ pé ó ti lọ fún èèyàn kan lóyún àwọn ẹ̀kínní kan àwọn ọmọ nǹkan tí arábìnrin yẹn máa ṣe bóyá ó sì fẹ́ fẹ́ ni bóyá ojú ẹ̀ sì wà bẹ́ẹ̀ ni wọ́n ti ní àwọn ò tiẹ̀ kó má ṣe ìgbéyàwó mọ́ àmọ́ àwọn ń wo àwọn ẹlòmíì sì ń sọ fáwọn wípé káwọn fi ṣoṣùn káwọn fi para káwọn gbójú ń bẹ ìwọ ló ní nǹkan ìwọ ló ṣe gbá àwọn ló ṣàgbọn lóòótọ́ ó ń bẹ àwọn òbí ẹ̀ náà tún bẹ àwọn mọ̀lẹ́bí àwọn wípé ẹ dákun àṣìṣe ni ẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú arábìnrin yìí ó kọ̀ ṣeré wá ẹ fọ̀ ṣàṣìṣe ni nǹkan ẹ dákun ṣàṣìṣe ni ṣé tó bá padà fẹ́ ra wọn ṣé kò ní ibu ẹdùn kí la ti ẹ̀fẹ́ ṣe sí ṣé kárábìnrin ìfapadà lọ fẹ́ arákùnrin ṣé kọ́ máa gbá ètò wọn lọ ni àbí kó tiẹ̀ kúkú sọ pé ó dáa kó ń kálukú mọ lọ ń lọ tiẹ̀. ọ̀rọ̀ rèé o ẹ bá wa dá sọ́rọ̀ yìí 0916893 1000 ẹ jẹ́ àmúpè yìí. Ẹ̀ka àsán máa kí lorúkọ yín máa ti bi tẹ́ ti ń pè wá. Ẹ̀ka bọ̀ o àti mo yọ̀ ẹ bá wa rọ̀rọ̀ wà yìí kí lẹ lérò pa lè ṣe sí o.
1: Ẹ wo ẹ̀sìn ẹ mọ́ wọn tó bá kó ti di ṣáàdì pé ẹni ọmọ tó bá tún gbé wá lọ́wọ́ ìgbé ju wá fara mu ó lè gbó ara ẹ̀ sí ibi bẹ́ẹ̀.
0: Kọ́gọ́ ahead pẹ̀lú wẹ́dì kan máa wo ti ọmọ oyún tí ẹnìkan ní fọ́ arákùnrin náà.
1: Ìgbà tí wọ́n sọ yẹn ni ìjọba bá jẹ́ pé ó ti kọ́kọ́ sí ẹ̀ máa ìdí ẹ̀sìn ẹlòmíì sì ti dúró ìgbà tí bí ẹni yẹn ṣe máa ní ìlú àgbẹ̀ ẹ̀dẹ̀ ọkùnrin yẹn ṣe máa ní ìlú àgbẹ̀ kan máa tó ní ọmọ oríṣiríṣiyá fún mi. Ṣé fi ewu gbọ́ bẹ̀rẹ̀ ní obìnrin oníṣẹ́ kan tó wà lọ́wọ́ lédi mi tó sì rí gbà mí tó bá jẹ́ pé mi ti lè fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n kan tó máa ṣe mí tó bá dẹ̀ lè gbélé fún ṣe dárí ìyá tó ṣe mí tó ọmọ ẹtí náà ìjìnlẹ̀ ẹtọ́ fún pé kò rò dáadáa tó tó ṣe wá di kí wọ́n máa dá àwọn ọjọ́ fún lọ́jọ́ iwájú
0: tó ẹ tó níjọ.
1: ẹ̀ tó bí ọba ti wà takò sí ìjọba ìrìnsì láti fi ṣe wáyé pẹ̀lú akóríyìn lọ́kùnrin ni kò tó fi kalẹ̀ kó lọ fẹ́lẹ̀ mi ní nípa ọmọ ìlú tó ṣe.
0: ní kò pẹ́ yìí tọ́ ẹ ṣe
1: gbẹ̀yìn àdúgbò.
0: àmì àṣẹ àti mo yọ.

0: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? Wells Radio 89.3 FM. Nǹkan agbẹ́mágbẹ́.

0: àwọn èèyàn kan jẹ́ pé ó ti mọ́ mi tó jẹ́ pé oúnjẹ wọn weekend bóyá for the week ẹni yẹn ti máa ṣe yóò ti gbé one weekend ó dẹ̀ máa wà nínú freezer àwọn láti bá àwọn partition wẹ́ẹ̀ ṣe kankan pé wọ́n dáná kódà gan ibi tó le dé wọ́n ti ń bá wọn ro sẹ̀mọ́lẹ̀ àwọn ó kọ̀ yọ ọwọ́ kó nu microwave
1: wọ́n tún microwave sẹ̀mọ́
0: bẹ́ẹ̀ ni èmi náà gbọ́ tún lọ́jọ́ tí mo gbọ́ mo ní àwọn ní kí ni pé tó bá jẹ́ wà wàá rò bóyá ṣẹ̀ṣẹ̀ ro mo ní
1: tọ̀ ẹ mọ́ bínú
0: ṣé irú yẹn wọn dáná wọ́n ṣe pé kínní
1: ó rí pé hà ni mo ṣàṣe láti
0: dá tí náà bá ṣe àwọn ṣàwọn sọ pé kọ́lọ̀ má ṣàbàtà àwọn jẹ́ kí náà ṣàti máa wà torí ẹ̀ báyìí wọ́n ti lọ ṣe sólà sọ́tọ̀ fún freezer nìkan pé ilé ayé ò mọ̀ tutù
2: wọ́n ti ẹ̀lẹ́ ra sólà freezer gan-an
0: kí freezer ṣáà máa wà
2: nípa kínní ṣe rí ẹjẹ́ kí n sọ̀kọ̀ fún yín ṣe rí gbogbo àwọn kínní yìí wàhálà tó ń dá sílẹ̀ gbogbo àwọn oríṣiríṣi àìsàn tó ń wà ní ayé ayé òde òní
0: ẹlòmíì ọbẹ 3 months wa máa
2: tó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí gbogbo àwọn nǹkan ìrọ̀rùn là ń wà ìrọ̀rùn là ń wà oúnjẹ fast food gbogbo ẹ̀ ló ń fa gbogbo oríṣiríṣi àwọn àìsàn tó ń ṣe àwọn èèyàn so
1: tó bá jẹ́ pé tó ló ń jèmí lójú ni
2: tó bá jẹ́ pé bí òun ṣe sọ pé òun ṣe fẹ́ rìnrìn àjò tó nìyẹn ṣùgbọ́n ẹyin òbí ẹgbìyànjú ẹgbìyànjú kẹ ẹ ṣe kí ni kẹ ẹ kọ àwọn ọmọ yín bó ti tó àti bó ti yẹ ó dá kí èèyàn ní ìrọ̀rùn oko dá kéèyàn wà nínú wàhálà kéèyàn máa fi gbogbo ara ṣe wàhálà débi pé èèyàn a máa gbójú ọjọ́ orí èèyàn lọ ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan ohun gbogbo tá a dẹ̀ ń sọ yìí bó ṣe ní advantage àǹfààní bẹ́ẹ̀ náà ló ní àwọn àìlera àti àwọn nǹkan ìpalára tó tún ní pàápàá fún ara èèyàn ẹni tí ò fẹ́ ṣe nǹkan kan báyìí wọ́n á ní kó lọ máa ṣe ẹsẹsáìsì mo rí èèyàn kan ní àná nísìnyẹn ní yẹn ó lọ ìlú òyìnbó wá dé wọ́n nígbà táwọn dé pé infact ẹ̀rù ara àwọn bá àwọn báwọn ṣe tó àwọn ò tiẹ̀ lè ṣe àwọn ọmọ wọn ò fẹ́ jẹ́ kan ṣe nǹkan kan pé àwọn ní àwọn ò lè jókòó sójú kan àwọn ni wọ́n wá pinnu nu ọkàn wọn pé àwọn máa ṣe nǹkan kan láti máa ṣe pé káwọn máa ṣiṣẹ́ kí wọ́n máa tẹ̀ pé ṣé báwọn wá ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ táwọn ó máa lọ nìyẹn so gbogbo àwọn nǹkan tí à ń ṣe yìí bó ṣe bí ó ṣe dáa kí èèyàn wo ní
1: ìrọ̀rùn
2: bẹ́ẹ̀ náà ni kí èèyàn náà wò wípé àwọn nǹkan tó fún wa ní comfort yìí ṣé kò tún ní other side ewu tó ń ṣe fún wa nítorí pé ṣe rí ká máa jáde nulé ká máa ṣe àwọn nǹkan tá à ń ṣe yìí ó ní àlàáfíà ìlera tó ń fi sí wa ní àgọ ara tá a lè máa mọ ẹyẹn lọ wo àwọn tó jẹ pé wọn ti ṣiṣẹ rí tó bá rí pé ó di àsìkò kan tó jẹ pé wọn fi ẹyìn tì lẹnu iṣẹ tó jẹ pé wọn wá ẹgbẹ ìjára wọn tí wọn ṣe nǹkan tó ń jẹ kí wọn máa gbé ara gbé ẹsẹ ẹ rí i pé wọn á bẹrẹ sí ni máa ní oríṣiríṣi àìlera so nǹkan tèmi kan máa sọ nìyẹn bóyá kálága àjókòó àbí alága dúró ẹjẹ bọ́ sọ́dọ̀
1: alága dúró jókòó nítorí pé láwọn ayẹyẹ kan àwọn activities kan tó máa ń ṣe tó bá jẹ pé wọn ṣe mọ̀mí mọ́ ni àbí engagement ẹyìn arábìnrin yìí sì sọ pé gbogbo kó gbórí lé ọkọ rẹ láyà pé nǹkan bá orúkọ wo lòun pọkọ rẹ pé kálága kan mọ̀ wùlẹ̀ bóun sọ pé òun ò tẹ̀ fẹ́ gbọ́
0: kí ló kàn wọ́n èmi ò rí nǹkan tó burú ń bẹ̀ because actually náà ta bá fẹ́ wò náà ìyàwó náà ló ni ló fẹ́ ni like everybody fẹ́ wá rí òun ló ni so èmi like ìgbà tí ọmọ náà sọ̀rọ̀ ó ní pé ọjọ́ òun ni ò dẹ̀ fẹ́ kẹ́nìkankan ba inú òun jẹ́ àbí kó ba mood òun jẹ́ so gẹ́gẹ́ bí iṣẹ́ títí wa ni problem pẹ̀lú ẹ̀ o ní bá ṣe lóun fẹ́ gbé gba rẹ̀ ńlá fi
2: kó ṣàti sanwó títí ni
0: owó
2: ti kò bá tiẹ̀ ní kẹ́ mọ́ sọ̀rọ̀ kan kẹ́ gbowó kẹ́ ṣàwà kọ́ni pẹ́yìn rẹ̀
0: ebi wọ lọ ni gbowo torí àwọn ayàwó kan sí ọjà tí ń dáṣà Ghana Must Go ni wọn lọ gbé bàbá tí ń kọrin yẹn báyìí kọkàn wọn máa
1: ní sùúrù sórí fún mi lówó ọkọ bí èmi ti rí alága tó jẹ pé ó ń mú lára owó tán fún
0: un
1: èmi gan ló ṣe é fún ṣé kí n wulẹ̀ sọ ọjọ́ ìgbéyàwó tèmi ṣé ni mò ń wo ṣé ìyàwó wà wá ṣé wàá dìde lọmọ ìyè owó ń pé dákun bá ń gbó omi ṣé ló ń yọ lójú
0: ìgbà ìṣòro ewé la bọ̀rọ̀ gbé kínní ẹ̀ fún èèyàn kò ní àtọ́pọ̀ ṣe ń gbà nǹkan ẹgbẹ́ ni ó wà
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn
0: èèyàn nù pọ́ọ̀sì wọn lọ máa ń gbà òjò wọn àdéhùn pọ́ọ̀sì ẹ̀ mú Iye o tona.
2: Ko tona. Ko
0: tona.
1: Ko si lara ise yin.
0: Ko si lara ise.
1: Aseju na se.
0: Aseju ni.
2: Boya ni gba
0: ti iyawo ba si kule to ba so pe a bayi lo se fe nkan un bayi lo se fe nkan un ko si wahala nbe.
2: To won atawon obi e ba ti jo so ni eyin.
0: Tori ati awon cases orisirisi po to ye pe eleya ma so bayi. Ton wa ma baba iyawo a so bayi. Iya iyawo a so bayi. Iyawo na ele fe da.
1: Ewo ta ti ta la ti ta le ma tele.
0: Tori e na ise yen na o need keyan ma apply wisdom tori opolopo gba la won ah data tin se yin na mo ti opolopo oro to ba di ke yan ma wo pe ah
1: ele itun sele
0: so ati lo because e pe baba iyawo ati iya iyawo pe kini ko se pe boya nkan kan sele between that period tori a gbo pe boya wo kora won si da bi divorce ah ni baba ni awon le joko si bi to joko si o
1: ah
0: aga meji tu sita to le gba ah baba ni ka gbe ti e tawon si iya ni ko iya ya fe ki lo ka won ti
1: mu orisirisi sugbon e je ka pada si ti oro bi arabirin yi
0: omo awon omo bi nsin koda ti won ba ri nkan to le ma gbe won lo si ile
1: emi o n fe ki n gbo
0: aye
1: mo binu in to fe so yi aye aye aye yi lo a n to pe mother na so emi o n fe gbo ni opo gba looto change is sacrosanct dandan ni eh is constant but then awon kokon wa to se pe aye yin lo a nto la fi devalue awon
0: in to ye ka di bi se soro nsin to ba lo soro lodo awon to je pe won ni mindset wa ni poverty ni ise ti ba ise ti ba embule o to ka gba ti nkan wa ni
1: ti sise ele li lo soja ara ise ni
0: wa ni eyan
1: se yin o se eh lero npe o wa lara nkan to nfa to je pe culture wa ati e mu ni okukudu bo ti ye ka mu mo ni
0: awon omo to dagba nsin pe kini won fe se kankan mo wo le se kankan mo eyan kan se pelu mi to je pe won ni omo odo ama awon wa ri pe ah awon omo ti fe olomo meta
1: ah
0: se mo bi ko mo pe awon o de fe ru nkan beyan awon o fe ka awon omo ni iru tori iyen won le omo yen lo
1: Kọmọ mọ le sise
0: kọmọ ti e kọmọ le get ara won na pe boya eni na ma ko ti pe awon ti mo pe tori awon sise oko awon na sise idi ta o fi gbo modo ni e pe ki ko amọ nisin bayi awon mama o ba awon se mama se ni o tori awon mo ni
2: awon mo gun o fe se nkan kan
0: pe omu omi omu omi kan bayi
1: o gbe ke omi sile
0: o ma gbele a wa pe omo lomo kekere o a pe omo do pe ka ma bo se ma ko ma take the cup ah ojo ta won ni ko omo yen wa je nkan bo kin soro ko ohun ri as ise
2: ohun ise ohun
0: amọ ko bo wa wa le lojo saturday kan lo wa se ojo awon ni what nibo ah
1: olomo ja fi rorun ba to da je
0: ati jo yen bayi pe omo yen kekeke pe awon ose won ni ko n se iwo
1: ko se iwo
0: awon wa wa se fun wi pe se bi ko wa ma nule ni ma wa weekend baba wa gbe mo
1: ewo ile to lo se ri oro yi mo mo pe o ka won yen na a se pada so nitori oh because
0: tori a warorun kan baje
1: nkan baje won de ogede n baje lo npon yo se leyi npon ni abo n baje o dojo mi ojo ri eja mo rele queen mother ba n dagbere fa awon eyan
2: ope pataki lowo olorun ati lowo gbogbo eyin ololufe wa ti efe ti gbo eto ni osan yi lagbara Ọlọrun a tun nipade ayo lọsẹ to nbo oruko temi ni Eludipo Oluwakemi Queen Mother e se gan ni
0: gbogbo eyan ara ile adupe o te ba wa gbe to e se gan ni ope pataki lodo Ọlọrun bi Queen Mother se so ati gbogbo eyin te fi ti gbo wa na e wo titi di ọsẹ to nbo oruko temi o yi pada Ọlaumi Omolayo kayan ni ile Odebode mo so pe titi di ọsẹ to nbo ire ati ayo na lati fi pade o ire o
1: Eyin se ti e n gbo wa lati atataro lori ikanni Wells Radio 89.3 FM ikanni kanga gbomogbe e se ohun to je pe e n teti gbo eto wa ohun obirin e dakun tori Ọlọrun e darapo mo wa lose ti n bo fun akotun eto ohun obirin mo so le kan won ni ogede n baje e lo npon e dakun tori Ọlọrun in to ba ye ka se e je a se gege bi obi papa julo awo obirin abiamo eyin a ma gba saro ni ko ye ka ma tu basa je eyin yo ko ye ka kan ma ba wa ni di baje eja se bo ti ye ati bo ti tona eyin o ko temi o yi pada kin to da ko temi je n tu gba ladura pe idibo ti nbo ni ipinle osun ni saturday yi eleduwa ba wa je ko lo ni rowo ni rose edakun eja sora wa eja sora se o ko temi o yi pada o temi tope akin ko le aya Akin lo so npe lase idimare titi ose ti nbo won ni fe nikan kan ni wa sawati o dabo.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Mo kí yín ẹ̀ka alẹ́ ẹsẹ̀ kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ wà Nonde City gbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kàngan àgbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Alavi Avenue Olúyọlé Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn nǹkan ìbẹ̀rẹ̀ iṣẹ́ fún 182,500 àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ ọwọ́. Iléeṣẹ́ ààrẹ ṣe ìdásílẹ̀ àwọn ibùdó unipọ́ọ̀dù 141 fún ìmúgbòrò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àfihàn orin àṣà láti ṣe ìdàgbàsókè ẹwà Yorùbá. Àjọ Jambo pàrọwà sí àwọn olùkópa nínú ètò UTME àti Direct Entry láti ṣe àyẹ̀wò sí àwọn àkọọ́lẹ̀ NIN ní wọn ṣáájú ìforúkọsílẹ̀. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn nǹkan bíbẹ̀rẹ̀ iṣẹ́ fún 182,500 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lábẹ́ iṣẹ́ àkọ́kọ́ ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ìrètí ọ̀tún. Eléyìí tó jẹ́ ètò láti ọwọ́ ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdáṣẹ́sílẹ̀ láti lè ṣe ìrànwọ́ fún àwọn olùkópa láti bẹ̀rẹ̀ okòwò kán lè dádúró. Àwọn tó jẹ àǹfààní ètò ọ̀hún ìlówà láti gbogbo ìpínlẹ̀ tó wà lórílẹ̀-èdè yìí lábẹ́ ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ lọ́sẹ̀ méjì ní àwọn ibùdó tó lé ní 200 jákèjádò orílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ àṣekágbá ètò ọ̀hún lílu Àbújá lónìí, ẹni tí í ṣe alámójútó ètò Empower Dókítà Nzikaki Okon ó ṣe àfihàn àwọn ìgbésẹ̀ àìjọba lórí ètò ọ̀hún pẹ̀lú àlàyé wípé àwọn olùkópa ló wá láti ẹ̀ka ètò ọkọ̀ṣe, ètò ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń ṣe ìdásílẹ̀ àwọn ibùdó ìmọ̀ ìjìnlẹ̀ tán pè ní UniPod ní àwọn ilé ẹ̀kọ́ fásitì 141 fún ìmúgbòrò iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n àtinúdá tí ó ṣe ìrànwọ́ fẹ́tọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ẹ̀rẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde rẹ̀ tó wá láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ fún mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́. Níbẹ̀ ni Dókítà Àtúnjì Aláúsá ti ṣàlàyé lórí ọ̀rọ̀ náà wípé lásìkò ìyẹn tó ń sọ lásìkò ìpàdé pẹ̀lú àjọ tó rí sí ìdàgbàsókè àjọ United Nations tí a mọ̀ sí UNDP pẹ̀lú àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ fásitì méje, Aláúsá ṣe àfilédè pàtàkì ètò ọ̀hún gẹ́gẹ́ bí ara àfojúsùn ètò ìrètí ọ̀tún ti Ààrẹ Bọ́lá Tinubu láti pèsè iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí àti láti ṣètò ìrànwọ́ fún ọrọ̀ ajé onítírílíọ̀nù kan dọ́là orílẹ̀-èdè yìí. Ayé Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu ti pàrọwà sí àwọn ọ̀dọ́ láti ṣe àmúlò ètò ẹ̀kọ́, ọgbọ́n àtinúdá àti ètò ìdáṣẹ́sílẹ̀ fún lílépa àwọn àfojúsùn wọn, eléyìí tí yóò ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Sẹ́nítọ̀ Tinubu ló sọ eléyìí di mímọ̀ lásìkò ọ̀rọ̀ ìkíni fún ti Àyájọ́ Àwọn Ọ̀dọ́ Lágbàáyé tọdún 2026 lónìí, pẹ̀lú àrọwà sí àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti tẹ pẹlẹmọ́ṣẹ́ kán dẹ̀ ṣe bẹ́ẹ̀ kán jẹ́ ọmọ orílẹ̀-èdè rere. Bákan náà ni ayé Ààrẹ tó ké pe àwọn ìjọba àti gbogbo àwọn tọ́rọ̀ kan lẹ́ka jẹ̀ka láti pèsè ààyè tí ó ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Àyájọ́ Àwọn Ọ̀dọ́ Lágbàáyé iná máa ń sàmì rẹ̀ ní gbogbo 12 oṣù kẹjọ lọ́dọọdún, tó sì máa ń pe àkíyèsí sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfilédè orin àṣà tuntun gẹ́gẹ́ bí ara akitiyan láti mú ìdàgbàsókè dé bá àṣà àti ìṣe Yorùbá. Ẹ̀tí ṣe kọmíṣánná àfọ́rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Dókítà Wàsíù Ọlátúbọ̀sún ló ṣàlàyé eléyìí níbi ayẹyẹ tó ń ṣe àgbékalẹ̀ rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta fún ti Ṣàngó lágbàáyé àti fún ìrántí dúróládípọ̀ tó wáyé ní ibùdó àṣà nílùú Ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé àwọn ibi tí wọ́n ti máa ṣàmúlò orin ọ̀hún lórí àlàyé lórí pàtàkì rẹ̀ fún ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá ní pàtàkì jùlọ fún àwọn ìran tí ń bọ̀. Àjọ tó ń rí sí ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí JAMB ti ṣe ìkìlọ̀ sí gbogbo àwọn olùkópa nínú ètò ìdánwò UTME àti ètò Direct Entry láti ṣe àyẹ̀wò sí àwọn àkọọ́lẹ̀ nípa wọn dáadáa lórí nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí NIN kan tó bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀ wọn. Àjọ ọ̀hún ló tari ìkìlọ̀ yìí sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú àrọwà sí àwọn olùkópa láti yẹ orúkọ wọn wò dáadáa tó fi mọ́ déètì ọjọ́ ìbí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìbámu pẹ̀lú NIN ni wọn. Ìpè gbígba ìwé kóòtù tí a mọ̀ sí afidáfíìtì kì yóò yanjú àṣìṣe kankan eléyìí tán bá ṣe. Àwọn olùkópa ni wọ́n ti rọ̀ láti lo NIN ni wọn fún ṣíṣí ojú òpó ṣáájú gígùnlé ìforúkọsílẹ̀. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti fi orúkọ olùdíje sí ipò gómìnà àti igbákejì rẹ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ìyẹn Francis Olúgbẹ́ngà Àjàlá àti Fáṣíkẹ́ Babájímí Ọládípọ̀ sí orí ìwé ìdìbò fẹ́tọ̀ ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sátidé. Kọmíṣánná àpapọ̀ àti alága fẹ́tọ̀ ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò fún àjọ ọ̀hún ìyẹn Muhammed Haruna ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan wípé Àjàlá ni wọ́n fi orúkọ rẹ̀ sórí ìwé náà lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá. Ètò wa jẹ́ kí oyè àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò ọ̀hún kó jẹ́ 15 tí yóò wáyé lọ́jọ́ Sátidé 15 oṣù kẹjọ ọdún 2026. Àjọ ọ̀hún tún ṣàlàyé wípé ìwé àtúntẹ̀ olùdìbò yóò dé ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀la tí ṣe 13 oṣù kẹjọ ọdún 2026 tí ó dẹ̀ dé gbogbo ọ́fíìsì rẹ̀ ní gbogbo ìjọba àbílẹ̀ jákèjádò ìpínlẹ̀ náà ní ìbámu pẹ̀lú àwọn ìlànà ṣáájú ètò ìdìbò. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí i. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti bẹ̀rẹ̀ pínpín àwọn nǹkan ìbẹ̀rẹ̀ iṣẹ́ fún 182,510 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lábẹ́ ìṣẹ́ àkọ́kọ́ ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ìrètí ọ̀tún eléyìí tó jẹ́ ètò láti ọwọ́ ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdáṣẹ́sílẹ̀ àti láti lè ṣe ìrànwọ́ fún àwọn olùkópa láti bẹ̀rẹ̀ okòwò kan lè dádúró. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń ṣe ìdásílẹ̀ àwọn ibùdó ìmọ̀ ìjìnlẹ̀ tó ń pè ní UNIPOD ní àwọn ilé ẹ̀kọ́ fásitì 31 fún ìmúgbòòrò iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n àtinúdá tí ó ṣe ìrànwọ́ fẹ́tọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. À ń mẹ́nuba wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfilédè orin àṣà tuntun gẹ́gẹ́ bí ara akitiyan láti mú ìdàgbàsókè dé bá àṣà àti ìṣe Yorùbá. Lákòótán, a mú wá fún yín pé àjọ tó ń rí sí ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí JAMB ti ṣe ìkìlọ̀ sí gbogbo àwọn olùkópa nínú ètò ìdánwò UTME àti ètò Direct Entry láti ṣe àyẹ̀wò sí àwọn àkọọ́lẹ̀ nípa wọn dáadáa lórí nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè yìí tí a mọ̀ sí NIN kan tó bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹlẹ́ẹ̀kan sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, ọ̀run ayọ̀ lásán.

0: aí.
1: Ẹ̀rọ bínú kì í ṣe ewu ẹ̀ ìkìlọ̀ ni.
0: Ọmọ yìí ni o.
2: Ẹ dákun
1: ni o gbọ́ ni dáadáa. Ẹsẹ̀ ẹni mo ń púrọ̀, bàbá ìyàwó ń púrọ̀. Jẹ́ níyàwó fẹ́. Ní ó dẹ̀ iná ẹ̀ wò. Kò lẹ́rọ̀ létí náà.

kò tó dariwo ètòkàn pẹ̀lú olúgbẹ̀mẹ̀gà ọmọ́tòṣọ́ kí la fẹ́ fokun fọ̀tẹ̀ṣeré ẹ jẹ́ ká gbà láfíà láàyè ká lè rojúrà yìí fífọkànbalẹ̀ gbáyé ṣe rere gbogbo á wọ̀ láàrin tọkọtaya ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí òbí sọmọ nínú ọjà láàrin alábàágbé àti ládùúgbò la ó máa parí lórí ètò yìí wọ́n fọwọ́ la gbà ọ́ lójú wọ́n fẹ̀tọ́ yín dùn yín kò tó dariwo ẹ jẹ́ á yanjú ẹ̀ ní gbogbo ọjọ́rú Wednesday láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹ̀jẹ̀ á parí ẹ̀ kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo the voice of the voiceless is here telephone 08058816462 kò tó dariwo ẹ jẹ́ ká yanjú ẹ̀.

Onile mo bode kento wole o aja osupa ni me mo bode Olorun baba mi tori pe ore to wole ti o bode o deran amusebo agutan bolojo to na wolu ti o bode o deran amubosha kabiyesi olodumare Olorun oba mi ibare ba mi a koda ye a sheda orun ogbini nija keru opo nija obe nikan ja towo po gbogbo ara le loju oji kan lu kan pa opa kan ji kan lu kan ye patako ekun tin tani yeyeye kabiyesi re olorun olorun oba mi ibare Iwo lo ti nbe kayo to ma be o ti wa kayo to wa bayo ba se tun simo iwo na lo to ma be o eru jeje ni olodumare iwo gan ni eru jeje jejeje oba mi eru jeje ti nfi eru beru leru Eru jeje ni o olodumare iwo gan le eru jeje jejeje oba mi eru jeje ti nfi eru leru wogbo lo eru wa reru eru nsa gbogbo won patapata nsari ojo kijo kijo kabiyesi re olorun olorun oba mi ibare akin ninu ile a kin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asutete tete bi ojo orogojigo ekun oko oke gbolo igbani ti n gbe gbogbo oro koro omi kabiyesi re olorun olorun oba mi ibare O gagaga o lodiwon o fe fe fe o ni opin sebi bo se ga to bo se fe to na lorun o se gba o borun o se gba o na laye yi o gba o wa forun sele o fa e se apoti itise gbogbo aye patapata wa dabi elenga ni waju re oba mi oke kabiyesi re olorun olorun oba mi ibare iwo lo gbe ni nija keru o si tun ma bo nija obe nikan ja towo bo gbogbo ara le loju iwo yi na lo gbe ja won omo israeli njo si o toju farao alaseju àtàwọn ọmọogun rẹ̀ bọ́ adágún omi pupa kabiyesi re olorun olorun oba mi ibare o fi ẹ̀gẹ̀ gẹ́gẹ́ o ṣe gbé jìgbìnì jìgbìnì bí àtẹ ilẹ̀kẹ̀ ohun tó kó fi ń ṣàgbára gan kò yé èèyàn ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba èyí ń yíra fún Gbogbo ọba yi patapata ni se kabiyesi olodumare iwọ naa ni o iwọ ni iwọ nikan naa ni alagbara ti gbogbo alagbara aye yi fori balẹ fun iwọ nikan naa ni iwọ naa ni iwọ nikan lalade ti gbogbo alade aye yi n si fila fun iwọ lo n fọ ba jẹ iwọ naa lo tun rọba loye o ti n jọba kayo to ma be iwo na lo tun joba lasiko yi iwo lo ma joba titi aye o kabiyesi re olorun akabiyesi re olodumare olorun oba mi ibare oloju ina ni o olowo ina oloro ina Ogbara kiki da ina o. Iwo gan ni na ajo nirun olodumare. Lo fi je pe bo ba wo mi o emi le pe o ni akoko ninu ina bo ba se tun wo mi mo le pe o ni ekerin ninu ina o.
ati akoko ati ekerin iwo ni na tin to igbe ti igbe o sirun ka bi esire olohun olohun oba mi ibare daye mo barun lori ni bo se depe emi o mo mo daye mo bala lowo ni alabe to ko emi o mo egungun lo mo fi romo sinu alaboyun o alaboyun je gbigbona nje tutu be ko de bi omo nde se olodu mo re adijo kapesi ri olohun olohun oba mi ibare o oba to le mi iwo ni opo to gbe mi mi ro agada gojo emi gbogbo eyan iwo lo nse iwo lo nti o bo ba wo o si telomi bo ba si tun wo o ti telomi ti o se baba nla ti o pio le re laya je jo ngba temi na nda gbere lori eto ye mo ni bo ba do ni ka jo pade yin ko yi oro temi so laya ajejon abamuda mo ni gbianju re wo ni amo lohun ba nfa se si o ba ndu lonte se ki ma ton yin laarin jejo soni ti mo n soro opo ojo lo ti ro ti ile ti fi mu opo iji lo ti ja olohun oba mi o keni o je ki ja yo gbe wa lo o awon kan ti ku awa kan la ku lara awa ta ku awon kan be won toro ku fun won ni ani lara awa ta ku se awon kan fun alara ti won won toro ku fun ra won bi mi le re pe ki lo te to iri be ide to fi ri be ko ye mi na o amọ mo ranti oro enu olohun se bọlọn lo so pe oun o saanu fa won to oun o saanu fun a je pe mi ti mo n soro ni ikanni west radio 89.3 fm isola anu moriga te n gbọ mi na anu gbogbo wajo riga se ki ma tan yin ewure wo alapata mi bi ikoku ni nga agutan ọdẹ ń wa lápáta mi bí kó rọrùn ní ìwò tọmọ ẹdá yẹn ń wa òdì òkè mi ni bí kó dá lápá orí ẹyẹ ní kẹyẹ ẹyọ ọ̀tá ní dọmọ ẹyẹ lókun àwọn wọn ń dà lóru o àwọn wọn ní kó lè ó wá jà àwọn wọn ó tún ní kó lóko wá mu àmọ orí ẹyẹ ni ò pẹ yẹ bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtìyí wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́ńpọ́ lọ́wọ́ ní pọ́ńpọ́ fi fọ́ọ̀mù ní pọ́ńpọ́ lórí pòpòpò tó ní pọ́ńpọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pọ́ńpọ́ gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ rẹ ẹni tó ní ọwọ mímọ àtàyà funfun ẹni tí ò gbé ọkàn rẹ sókè sí asán tí ò sì bá wọn búra ẹtàn òní yóò rí ìbùkún gbà lọwọ olúwa àti òdodo lọwọ ọlọrun ìgbàlá rẹ èyí nìran àwọn tí ń ṣe àfẹ́rì rẹ ò tí wọ́n ń ṣe àfẹ́rì rẹ ọlọ́run jákọ́bù òní ẹgbẹ́ rẹ sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé wọ́n á bèèrè pé ta ni ọba ògo yìí òní olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ rẹ sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo.

0: lọ́kọláya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́dùn lórí ètò kó tó dariwo lolúgbémigan mọ́tòsọ yóò ti máa yanjú ẹ̀. Olúgbémigan mọ́tòsọ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè pé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún toko káàdáná ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹmiga ọmọ mọ́tòsọ dé ẹni tààrún dé abẹ́ mọ̀ pé tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò àpọ̀sọ lórí ètò kó tó dariwo ẹjẹ́ àjọ gbọ́. Tọ́ ẹ̀ka lẹ́ o gbogbo ọmọ Nàìjíríà, ẹ̀ka lẹ́ ní gbogbo bí ti afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé. Mo kọ́kùnrin ò mo kóbìnrin lọ́ọ̀dẹ̀ yìí, mo kọ́mọdé ò mo kájàlágbà, mo kóyunnú, mo kí àṣẹ ìdí, torí pé àdáṣe báyìí ní humọ̀, ìbà ò ní humọ̀ o. Tọ́ gbogbo yín pátápátá mo kí o, ẹjẹ́ mọ́ kí wà kó iṣẹ́ àtàárọ̀ lọ́lọ́ olódùmọ̀rẹ̀, gbogbo wà pátápátá ò náà lára jíjẹ, ọlọ́run ọba mi òkè yóò sì dé ìgbìyànjú gbogbo wà ládé. Tọ́ onílé apá ọ̀tún ó yẹ tètè bá mi ké sónílé apá òsì, ké kò lé ó gbọ́ kó sọ fún toko, kẹ́yẹlé náà ó gbọ́ kó náà ó sọ fún toko, káàdán náà tún wá gbọ́ kó tètè lọ́mọ rò fún òbẹ̀. Ètò tẹ́ ti ń fetí sọ́nà fún, tẹ́ ti ń fojú sọ́nà fún, ètò yín náà rí ò tẹ́ ti ń fi gbogbo ara sọ́nà fún kó tó dariwo lẹ́tọ̀, ó ti gorí àgbàgbé o. Pẹ̀lú olólùfẹ́ yín náà ní, rédíò àpọ̀sù yín náà ni olúgbémigan mọ́tòsọ àrọ́gbólóǹbí ẹni rọ góòlù ọmọ ìyá àdúà kànlẹ̀kùn yín kòkòkò lálẹ́ tòní, òye ẹ sílẹ̀kùn ẹ̀jẹ̀ ó wọlé.

Ìjẹ́lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá sí ètígbò yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Àwọn ọ̀gá lọ́gàá ní abala ìka kọ̀ọ̀kan. Samuel Adelere, Oníọlọ́wọ́ Bọ́tìnì fún sáà tá a wà yìí. Àti gbogbo àwọn tájọ máa dàṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi Olúgbémigà Ọmọ́tọ̀ṣọ́. Your radio apostle is here again. Ekaabo, sorry, Eto, Okoto, Dariwo.

tọ́ kọ́rọ̀hún ó tó dariwo kọ́rọ̀hún ó tó dogun kó tó di gba ṣùgbọ́n ó sí kọ́rọ̀hún ó tó di pákàlẹ̀kẹ̀ ẹ̀já tètè yanjú ẹ̀ lẹ́rọ̀ ètò kó tó dariwo ètò àlàáfíà ní o ọlọ́run ọba mi òkè ló sì mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ fún ìgbáyégbádùn gbogbo ènìyàn pátápátá àníṣẹ́ kàlàáfíà ò bá lè máa jọba láti ìletò sí ìletò ládùúgbò wa lágbègbè kó wà wá nínú ilé láàrin tọkọtìyàwó ọlọ́run ọba mi òkè ìfẹ́ kú ní jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mú kọ ọlọ́run ọlọ́run ọba mi òkè ló ń jẹ́ ìfẹ́ o ìfẹ́ ló sì fẹ́ ká máa fi bára wa gbé ẹ̀yin kọ̀ yìí ẹ̀yin bá a bá nífẹ̀ẹ́ ara wa àlàáfíà yóò jọba láàrin wa mọ̀nà tọ́ bá a bá ti wá rí ohun tó fẹ́ dàbí pé ó fẹ́ lọ́jú pọ̀ bó bá ti fẹ́ máa mú pákàlẹ̀kẹ̀ dání àwọn ọ̀rọ̀ èyí tó bá ti fẹ́ máa fojú pọ̀ mọ́ra wọn débi pé ó ti fẹ́ máa la ìlànà ká máa gbógun tira ẹni lọ. Bọ́rọ̀ ọ̀hún bá ti dórí ètò yìí á sì bomi àlàáfíà síbẹ̀. Ó láfi pé ni pé kó tó dariwo ni o. Kọ́rọ̀ ọ̀hún ó tó dogun. Kọ́rọ̀ ọ̀hún ó tó di wàhálà. Kó tó di igbámi sí omi ò tó. Ẹ̀dákùn ẹ̀jẹ̀ àyànjú ẹ̀. Ìbá ṣe láàrin lọ́kọ láya láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé aládùúgbò láàrin mọ̀lẹ́bí òun bá ti ní ṣe pẹ̀lú àwọ̀ bó bá ti dórí ètò yìí a sì mọ bùtútù sí i. Òṣì bó ti wulẹ̀ kó gbóná girigiri tó máa bùtútù sí i. Bímbálá bò ṣe ọlọ́ọ̀ni ń bò ṣe o. Àwa kọ́ ò lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ló tún kù. Lọ fi jẹ́ pé bá fẹ́ bẹ̀rẹ̀ tó yìí mo gbọ́dọ̀ júbọ̀ ọlọ́run lọ ní bẹ́rẹ́bẹ́ ni. Tọ́ bí ìrùn ṣe jẹ́ náà ní ọjà ẹ̀yìn ètò yìí ọ̀nà míì tó tún fi pẹ̀ka rè o. Àwọn tó ní ṣe pẹ̀lú pé à ń yan ní jẹ à ń fi ẹ̀tọ́ ẹni dunni à ń fi ọwọ́ ọ̀la gbani lójú ẹlòmíì kúndùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ìbá méjì kọ́ ó ti domira àti ẹ̀jẹ̀ ẹlòmíì kó máa ṣèyàn ń kà ọlọ́run ọba mi òkè ò sì dunnú ṣe. Ọlọ́run ọba mi òkè ò fẹ́ ká máa yanra wa jẹ́ kò fẹ́ ká máa fọwọ́ ọlá gbára wa lójú. Bàbá rẹ̀ tí a ń fẹ̀tọ́ rẹ̀ dùn ún bó bá fi lè sáré kàbàkàbàkàbà dórí ètò yìí ẹ̀dákan á gbà padà fún un. Ẹni tá à ń yàn án jẹ bó bá dórí ètò yìí yóò gba ẹ̀tọ́ rẹ̀ padà. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ ni ṣé ẹ ti gbàgbé ni bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ jẹ́ kí n ràn yín létí. Ṣèbí lọ́pọ̀ ìgbà ni mo máa ń sọ bẹ́ẹ̀ wípé ẹ̀ń tá a rán ó yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ẹ̀ń tọ́lọ́run ọba òkè tó fi ràn wá ni. Ló fi jẹ́ pé èmi ò wá ní ṣe láì dúpẹ́ o lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn èjìká tó gbàsọ ró tí ò jẹ́ kí a sọ ó jábọ́ kó yẹ̀ léjìká. Bá mi olúbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí o mo ṣí fìlà fúrí adé kádíó pẹ́ lórí kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́rùn ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ o kó di ọ̀kẹ́nìmọ̀ yẹn lọ́wọ́ láṣẹ olódùmarè. Ìlẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn ìrùkẹ̀rẹ̀ ó dọ̀kẹ̀nìmọ̀ yẹn lọ́wọ́ láṣẹ olódùmarè. Ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ lásìkò tí ilẹ̀ yóò tọ̀ á lára láṣẹ olódùmarè. Tọ́ gbogbo ládé ládé nílẹ̀ Ìbàdàn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́
ba mi alaafin oyo mo shifi la fori ade o gbogbo loye ile ibadan mo ki yin gbogbo yin mo ki o mi o lolodi enikan mo ki gbogbo eyin bale bale oko ilu e mo cheun e cheun cheun bi ojo ne ojo ni ti yen lase olodumare gbogbo eyin ko eso alaabo eyin ko eso eyi to ri si gbigbofinro eyan gbofinro wa eyin ore mi dpo dpo gbogbo ti won le da ko tan gbogbo yin patapata moki e mo ko ifomo ni ase o awon eyan re si nbe lara awon leso alaabo wa tawon oni fi won ni se nkan ti o boko won je laye eso nbe se nsatileyin fun wa ran mo ti igbo ni o ise di sise nu gbogbo eyo ni mo nipa ofin ehin e ku gudugudu meje yaya mefa te nse lori oro eto ye baba soro awon adajo ododo awon adajo ti so to se nbe o nti won ni fi gba kan bo kan nu won o ni pe dudun funfun laye gbogbo yin patapata mo ki ojo oni ti yin gbogbo eyin ko olohun patapata te n gbadua fun wa e seun o e sa mo dake adua gbogbo iko eso alaabo amotekun nile loko e seun papa ti ipinle oyo ti a yin e mo seun o ojo oni ti yin lase olodumare

0: tọ gbogbo ẹyin tẹ wà lẹka ètò ìjọba. Ohun tẹ ṣá ní ká mọ fọkọ sábẹ torí pé ohun tá a bá fi pamọ báyìí níní yẹ kò yẹ yín bá òun. Gbogbo aṣọ báyìí kọ́ la ṣe é sá lóòrùn. Gbogbo yín pátápátá mókè. Gbogbo ẹ̀yin aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ yìí ẹ ṣeun o. Tó fi dé Àbújá ẹ ṣeun ojú òní tìyín o. Tọ́ ó yẹ jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ tí wa ní àyín. Mọ̀mọ́ wa jínrere obìnrin Líliàní Bádémọ́sí. Àwọn lọ́lọ́run gbé ìkànnì tá a wà yìí. Àwọn lọ́lọ́run gbèlé lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Mọ̀mọ́ ẹ ti bẹ̀rẹ̀ dáadáa ẹ parí ẹ̀ síbi tó da o. Iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run ọba òkè gbélé yín lọ́wọ́. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní bà á jẹ́ láṣẹ Olódùmarè. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀rí lókù tí ó gbámú. Tọ́ ó yẹ jẹ́ kí n wá da àbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀. Kò bẹ̀rẹ̀ sí pọtọ̀ fún ẹ̀lẹ̀ ní yọ̀yọ̀yọ̀ lálẹ́ tòní o. Lálẹ́ tòní. Aláwọn ìṣẹ̀lẹ̀ èyí tá a fẹ́ gbé yẹ̀ o. Àmọ́ wọn ò wá ní ṣaláìṣe léyìí fún yín o. Ọ̀rọ̀ ọmọbìnrin jọ sí tó ṣe ìgbéyàwó. Ọ̀rọ̀ ó mú wá lómi pọ̀ torí pé nígbà tọ́rọ̀ èyí ṣẹlẹ̀ ohun tó jẹ wá lógún lọ́pọ̀lọpọ̀ ni. Kí ló ṣe fà á? Arákùnrin tọ́rọ̀ yìí kàn àti bí ọ̀rọ̀ yìí bó ṣe kan egungun mọ̀mọ́ arákùnrin yìí. A gbé ìgbésẹ̀ èyí tọ́lọ́run fún wa láti gbé. Ẹni ọ̀rọ̀ wo gan mo tiẹ̀ ń sọ? Ó dà náà. Ẹ jẹ́ kí n ra yàn fún yín díẹ̀ náà. Ṣé ẹ rántí ṣe ìgbàgbé? Ṣé ìgbàgbé? Ṣé ẹ rántí o? Ọ̀rọ̀ arábìnrin kan tó sáré wá sórí ètò yìí pé òun ṣe ìgbéyàwó. Òun sì fẹ́ kọ ọkọ òun sílẹ̀ torí pé kẹ́ni ìgbéyàwó olóṣù mẹ́ta. Ó lọ́kọ òun ò lè ta bíọ́bíọ́n. Ẹgẹ́ ń bẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ òun ṣe bẹ̀rẹ̀ gangan. Àmọ́ ńgbà tanáwádìí ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń bá wa bọ̀. Ṣé ẹ padà mú tó ṣẹlẹ̀? Ṣé ẹ rántí pé ọ̀rọ̀ tárábìnrin ọ̀hún sọ ó ní kọmáńdì ẹ̀ nú? Òun náà ló kó rí okoloko ikún tó lòun fẹ́ gbìn pa bẹ̀. Tó sì sọ wípé àìpà tóun bá gbìn kì yóò sí nǹkan kan tí yóò mú ikún ò lè jẹ pa tòun. Èmi ń rọgbó lòun ní. Àmọ́ nígbà tá a fi ojú rinjú pẹ̀lú ọkọ rẹ̀. Ọ̀rẹ́ kọjá ọkọ nìkan. Gbogbo mọ̀lẹ́bí ló mọ̀ jókòó lórí ọ̀rọ̀ yìí o. Kódà nígbà wọn ló kan pásítọ̀ náà. Ṣé ìgbàgbé pé pásítọ̀ gan mo ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti rí? Arábìnrin sọ pé òun ò ṣe mọ́ o. Àmọ́ bó la wá yanjú ọ̀rọ̀ sí? Ẹjẹ́ nkọ́kọ́ fàṣìkò ìdúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá. Àwọn abiyamọ kan pè mí lẹ́yìn ètò wípé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ẹ ṣe já ṣe báyìí. Àwọn kan náà tún pè mí wọ́n pọ̀. Àwọn ní ìrànlọ́wọ́ táwọn lè ṣe fárákùnrin yìí o. Àmọ́ lásìkò tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń ti já sọ́pẹ́. Ẹ fẹ́ mọ̀ bó ṣe já sọ́pẹ́? Ó dà náà. Ẹ̀yin ẹṣà wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan o. Mo tún fẹ́ fi àsìkò yìí. Mo fẹ́ fi dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wà gbé ìgbésẹ̀ lọ́nà èyí tí ó ní túmọ̀ tó sì ní àpẹẹrẹ torí pé lórí ìkànnì wá èyí tó ní ṣe pẹ̀lú bọ́rọ̀ bá ti di kó tó dariwo arákùnrin wa kan èyí tí ó ṣe bẹ́ẹ̀ tá à ń wá tí wọ́n sì fi ṣọwọ́ sí wa arákùnrin ọ̀hún ó ti dìrírí báyìí o Mr. Ajibola Abidemi ó ti dìrírí báyìí tọ́ gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò tẹ́ ẹ bá wa ṣe gùdùgùdù méje yàyà mẹ́fà ẹ̀yin tẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó lákàkì ẹ̀yin tẹ́ ẹ bá wa fojú ọ̀nà ní gbogbo ọ̀nà gbogbo tọ́ gbogbo yín pátápátá òun náà ni a kí o ẹ̀jẹ̀ wọn a mọ̀ ṣe ládùúà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣiṣẹ́ ọ̀hún àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé àdúà lẹ̀yìn fi ń tì á lẹ́yìn tí arákùnrin wa fi dìrírí ẹnìkankan nínú àwọn èèyàn yín náà ò ní sọnù o ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní sọnù ẹ̀ ní sọmọnù ẹ̀ ní sọkọnù ẹ̀ ní ṣayanù láṣẹ olódùmarè tọ́ ẹni tá à ń wá ọlọ́run ọba mi òkè ó ti bá wa ṣe ní rírí o. Ètò ọlọ́run ni tó bá sì ti jẹ́ tọlọ́run ṣé kí n má tàn yín aṣòro ṣe bó ń tọlọ́run ò lọ́wọ́ sí àdùn ṣe bí èyí tọlọ́run ń dá sí ni. Kọ́rọ̀ òun ètí ìdórí ètò ìní ó ti di yíyanjú. Tọ́ ó yá o ẹ̀ní ó tójọ́ mẹ́ta. Ẹ̀já wa dọ́dọ̀ màmá mo ráàánú gbà màmá rìnrìn àjò àmọ́ màmá ti padà dé o ẹ̀wọ́n ti gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà iṣẹ́ ìránṣẹ́ ni ṣe mọ̀ wípé bí ìpè bá ti dájú àwọn ẹ̀rí kan yóò mọ tẹ̀lé àwọn ìpè tó bá ti dájú la fi máa ń sọ fáwọn míì pé ibi a bá pè ọ́ sí jókòó síbẹ̀ wọ́n ṣàyọjú ràn tọ́lọ̀ ń gbélé ọlọ́wọ́ ń bó bá ṣe dáadáa ó níbi tí ń lọ iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ̀ ń fún mọ̀mọ́ ó ní ìtumọ̀ àlá bẹ́ẹ̀ bá ti ń láwọn àlá àwọn àlá kan máa ṣẹ̀rù bá ní ojú àlá wọn ó sì kórè lọ mẹ́lòmíì lọ́wọ́ ojú àlá ó ní wọ́n ti gba àwọn nǹkan dáadáa lọ mẹ́lòmíì lọ́wọ́ bó bá sì wá jẹ pé ó rẹni tó tètè rọ àlá rẹ fún ni bóyá wọn bá ti fi ẹsẹ rẹ lé àwọn ọnà kan pé óyá béèyàn ṣe ń ṣe rèé o béèyàn ṣe ń rìn rèé o tí àwọn nǹkan tá a ti kọ lòdì sí ohun tí òfin ní ṣe tọ béèyàn bá kú gba wòlíì ló kọ wòlíì yóò jèrè wòlíì màmá mo ráàánú gbà wọn padà dé wọn gúnlẹ wọn balẹ bí àràǹdẹdẹ padà sílẹ tí a hàn yín tọ ó yẹ já sáré dọdọ wọn wọn ní iṣẹ fún wa lálẹ tòní ẹka alẹ o màmá mo ráàánú gbà.
1: Àkókò ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ Mùráàánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbogbò ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tolasí Obísẹ̀san. Màmá Mùráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Ayọ̀ season of joy nínú ìjọ wa Mùráàánú gbà Christ Home of Glory SW/130B Omi Funfun Street opposite Balogun Bohol Òkè Àdó High School Junction off Joyce B Road Òkè Àdó Ìbàdàn Àdó àwòrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ 8 a.m. to 10:30 a.m. ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ Thursday ọ̀sẹ̀ kí o tó lọ síbi sí òjọ́ rẹ̀. Wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni màmá Múráàánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀ lò 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí o gbọdọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moranugba, èyí tí ìjọ Moranugba Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráànúgbà lórúkọ Jésù.
1: Àjíǹde àti ìyàgbé ọ̀gá nítorí pé gbígbéga ní orúkọ rẹ̀ gba ọpẹ́ wa. Afẹ́kẹ́ darapọ̀ mọ́ prógráàmù ní Olúwa ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù, gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn mi, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin tẹ́ tún padà gbá mi, lórúkọ Jésù lọ́wọ́ ọ̀gbìnkùn ọ̀tá kọ́run kò tù nílẹ̀, ẹ̀yin tí a ti fi àládè mọ́lẹ̀, gbogbo rere tó yẹ kẹ́ ẹ máa ṣe lójú ayé, tí ọ̀tá ti ń jẹ́ kẹ́ ẹ máa ṣe lójú orun, mo gbàdúrà lórúkọ Jésù kọ́run kò tù nílẹ̀. Níparí prógráàmù lórúkọ Jésù, kẹ́ ẹlẹ́rìí ńlá, orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ o, gbọ́ aláṣẹ orun. Jésù Kristi Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi náà ò yí padà o, orúkọ mi náà ni Ìyáàfin Obisesan Tolase, tí gbogbo àwọn ẹ̀mọ́ sí Màmá Moranugba. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù, èmi àti àwùjọ Ranugba, gẹ́gẹ́ bí prógráàmù tí à ń bá lọ, tí a pè ní àlá àti ìtumọ̀ rẹ̀, àti àwọn nǹkan tá a lè ṣe lábẹ́ àwọn àlá tí àwọn ọ̀tá tí wọ́n máa ń lò láti dèèyàn mọ́lẹ̀, àti àwọn nǹkan tí a lè ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkàn tẹ́ ẹ pè mí, àwọn míì pè mí, wọ́n sọ àlá tó jẹ́ pé a tún jọ sọ̀rọ̀ in Lent. Àwọn ẹ̀yin tẹ́ ẹ pè mí yẹn, ẹ jẹ́ kí n mọ̀ pé prógráàmù yìí ó nítumọ̀ lójú yín. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù, ayé tẹ̀yìn náà máa nítumọ̀. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a tún ń retí ìwọ tó jẹ́ pé àwọn ọ̀tá, àwọn ọ̀ka ẹ̀yìn, àwọn alágbára bí gíga tí wọ́n ti fi àlá, tí wọ́n ti fi dá ọ dúró, tó jẹ́ pé o tiẹ̀ ń wò pé ìwọ Ọlọ́run ta ni mo wá fẹ́ sọ àlá yìí fún, Ọlọ́run ti pèsè mi kalẹ̀, o lè pè mí lórí nọ́mbà mi. Nígbà tí mo bá tá a bá fẹ́ parí ohun gbogbo, màá fi nọ́mbà yẹn, màá fi sílẹ̀. So kí ni mo lè ṣe? Tírú àlá báyìí, tí mo bá ń lárú àlá báyìí, àádẹ́jọsọ, kì í ṣe gbogbo nǹkan la lè sọ lórí afẹ́fẹ́. So àwọn ìwọ̀nba tí a bá lè sọ lórí afẹ́fẹ́, a máa sọ. Eléyìí tó bá wá kù, o lè pè mí, àádẹ́jọsọ, lórúkọ Jésù. Àdúrà kan ṣoṣo tí mo fẹ́ gbà náà ni pé gbogbo ẹ̀yin tí a ti fi àlá dá dúró, lórúkọ Jésù kọ́run kò tú ọ sílẹ̀. Ìwọ tá a ti fi àlá mú ní ìgbèkùn ní orúkọ Jésù Kristi ti Nazareti, mo ní kí Ọlọ́run kó tú ọ lẹ̀. Orin tó wà lọ́kàn mi ó ní

0: ilé ibà mi, gbogbo àdójúkọ tí ẹ̀ ń rí nípa àná lórúkọ Jésù Kristì ti Nazareti, kò rí ìtúsílẹ̀ gbà lónìí, kò rí ìtúsílẹ̀ gbà lónìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa lálàá, gbogbo ilé tó yẹ kí wọ́n kọ́ láyé, gbogbo mọ́tò tó yẹ kí wọ́n rà, gbogbo dáadáa mèremère tó yẹ kí wọ́n ṣe, ọ̀run ni wọ́n ti fààyè gbà wọ́n. Ẹ̀rí ẹlòmíì ó lè jẹ́ president lójú àlá. Ẹ̀rí ẹlòmíì ó máa kọ́lé ńlá ilé tó ẹ pé àwòsí fìlà. Ẹlòmíì mọ́tò ló máa lò, mọ́tò oríṣiríṣi. Ṣùgbọ́n nígbà tó bá jí á ní àsálà ni mò ń lá, ẹnìkan ń ṣe àmì, gbogbo àlá, gbogbo oríire tó ẹ pé lójú àlá ló ti ń ṣe lórúkọ Jésù. Mo gbàdúrà fún ọ, tó o bá rí àmì ńlá kan ṣe lórúkọ Jésù, oríire yẹn kó di reality, kó di tòótọ́ tòótọ́. Gbogbo ohun rere tó ń ṣe lójú àlá yẹn, mo pa láṣẹ láti àsìkò yìí lọ, ká yérayé kó fi ààyè rẹ̀ gbà ọ́ nínú ayé. Kì í dẹ̀ ṣe lásán, ọ̀pọ̀lọpọ̀ ó ṣe oríire lójú àlá, àti soríire nílé ayé rẹ̀ yóò wà dọ́ràn. Ẹni tó yẹ kó jẹ́ ọba á wá di aláàrú, bó ba ṣe ní rẹrù ń bí ni ó mọ rẹrù bí ó ti wá di gbajúmọ̀ aláàrú. Kò sì í ṣèwọ náà àlá náà fi mú ọlẹ̀. Lórúkọ Jésù mo ṣe ń sọ, gbogbo ẹ̀yin tí wọ́n fi àlá múlẹ̀, eléyìí tá a ṣàlàyé rẹ̀ ní òní, nítorí àsìkò wa, ó ní àwọn tí àwọn ọ̀tá fààyè gbà pé wọ́n ń lálàá, tí wọ́n ń ṣe rere lójú àlá, tí wọ́n ń kọ́lé lójú àlá, ṣùgbọ́n lójú ayé kò rówó ilé san. Ẹlòmíì ń ra mọ́tò olówó iyebíye lójú àlá, ṣùgbọ́n lójú ayé kò rówó ọkọ̀ san. Ìṣẹ̀dá rẹ̀ wọn ò fi rere gbà nílé ayé, ṣùgbọ́n wọ́n fi rere gbà lójú àlá. Ẹnìkan ń ṣàmì, gbogbo ìwọ ọ̀ṣẹ̀dá tí wọ́n fi rere gbà lójú àlá, ṣùgbọ́n tó ṣe rere láyé, mo gbàdúrà lórúkọ Jésù, ìṣeré rẹ látòní lọ kó bẹ̀rẹ̀. Ìṣeré rẹ láti òní lọ kó bẹ̀rẹ̀. Wá gbọ́ ìwọ ọkàn tó o bá wà nírú ipò bẹ́ẹ̀, tó yẹ pé ló gbogbo ìgbà ó rí pò ń lọ ìlú òyìnbó gba físà lójú àlá. Wò ó ní kété tó o bá ti lárú àlá yẹn, tó o bá ti jí, tètè fi iyọ̀ sínú omi fífó dá ire rẹ padà, pé ìwọ ọ̀ṣẹ̀dá mi ojú àlá tí wọ́n ti ní kó lọ mọ́ ṣe rere yẹn, mo pè ọ́ padà sáyé, pé mo pè ṣe rere mi, mo pè padà sí ayé. Ìwọ tó bá ń lálà bẹ́ẹ̀, gbìyànjú kó mọ́ bu iyọ̀ sínú omi, kó fi mọ́ fọ ìṣẹ̀dá rẹ, kó o sì mọ́ pe ìṣẹ̀dá rẹ padà sí ìṣe rere nínú ayé. Lórúkọ Jésù Kristì ti Nazareti, ìṣẹ̀dá rẹ yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣe rere nínú ayé. Torí àsìkò wa, o lè pè mí, bí mo ṣe sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé orúkọ mi ò yí padà. Wòlíì alààyè, wòlíì obìnrin, wòlíì Ọlọ́run alààyè, Ìyáàfin Òbísẹ̀ Santọ́lá Ṣeyẹmí sí lórúkọ tèmi ń jẹ́. O lè pè mí sórí ago 08059008415, tún gbọ́ padà 08059008415. Tó o bá fẹ́ rí mi, a ní program ní Joyce B Road opposite to Òkè Àdó High School, Omi Funfun. Wà á ti rí chọ́ọ̀chì wa ńbẹ̀, Múra Ànúgbà, Home of Glory, ibẹ̀ ní chọ́ọ̀chì wa. Tó o bá ti pè mí sórí ago yẹn, every Thursday la máa ń ṣe program, àti máa wà bẹ́ẹ̀ látago méjì àbọ̀ sago méjìlá. Bákan náà, èyí tẹ́ ẹ bá wà ní sáìdì ọ̀nà Asunlẹ̀, ilé ìjọsìn wa náà wà tún wà ní Asaka One Alubarika Estate. A máa ń ṣe program bẹ́ẹ̀ náà jọ Thursday ní agogo mẹ́wàá la máa bẹ̀rẹ̀ yẹn, a máa ń parí yẹn ní ago kan. O lè rí mi lọ́nà méjèèjì. Lórúkọ Jésù, mo gbàdúrà fún gbogbo owó ọkàn tí à ń fi àlàyé ọlẹ́nu pé lórúkọ Jésù, ó yá lọ bá ìṣẹ́gun rẹ pàdé, òní ọjọ́ ìṣẹ́gun rẹ àtú ọlẹ̀, ó rí bẹ́ẹ̀, ó ṣẹ bẹ́ẹ̀, gbọ́ aláṣẹ ọ̀run. Jésù Kristì Olúwa wa, àmì àmì àmì, lórúkọ Jésù.
1: Àkókò ayọ̀ rẹ dé, ìwọlẹ̀ rí kan nínú ìjọ Múra Ànúgbà, Christ Home of Glory, lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀, àwọn ìdè ń dá, onírògbìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tọ́láṣe Òbísẹ̀san, Màmá Múra Ànúgbà, ní gbogbo ọjọ́bọ̀ Thursday, pẹ̀lú àkòrí gba ayo season of joy ninu ijo wa mura nu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Bohol Okeado High School Junction off Joyce Biro Okeado Ibadan ato ahoro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 a.m. to 10:30 a.m. iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo ojo Thursday ki o to

Gbogbo ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ lábẹ́ ìpè tó dájú kí wọn náà wá rẹ́rìn ayọ̀ ogúnlọ́gọ̀ ìránṣẹ́ ọlọ́run ni màmá Muran gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀lú ẹ̀lú 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọdọ̀ má sí ń bẹ̀ o ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

错，我也也起码做起卡布帕达，所以做过头大哩我。拉做起龙，他只罗康西妈妈莫拉努达。哎，那嘛陪妈妈莫拉努达，所以阿公啊。我六边做龙别卡来分了他话耶。fun gbogbo okan eyi ta nfi ala pon loju awon okan eyi ta nfi ala yo lenu awon ta ti fi ala gbare lolowo won loju orun tabi loju ala e pe momo boya yin je ni awon ala kan eyi ti o seru bayin to si n ja yin laya gidi gan e pe mama sori ago Olorun fi ise ohun o fi ran won po. E je n pe number mama fun yin le kan si 08059008415. E gbo le kan si 08059008415. Tobi on se je na nu suki bayi o na lo be oge eyin le dan wo e o se ri pe rere ni oluwa to o ye je ki n gbe oro akoko lori eto toni ko to dari wo o ti bere gege ba se ko we o arabirin kan mo ejo arakunrin kan wa sodo wa se se mo wipe oro to ba ti ni se pelu pe a fe mo yan ni je a fe mo fe to eni dun ni awa ye fe gbo lori eto yi o tori pe kini olohun oba mi oke ko ni fe si pe ka mo yan ra wa je iba je 1 naira iba je 2 naira bo pa ti je pe ko si adehun láàrin ìwà àtẹ́ntó ní wípé òun yọ̀ǹda rẹ̀ fún ọ ìbá àṣepó yá ọ ni ìbá àṣìṣepé bóyá o fi ọ̀nà ẹ̀bùrú o fi wá jà á lólè olùjìbìtì bó bá ti dọ́dọ̀ ti wà lórí ètò yìí ó di dandan ó dá ètò rẹ̀ padà fún o ká mọ́ gbọ́ ni tọ́ ẹjẹ́ kí n gbọ́rọ̀ ilé yìí lálẹ́ ètò ní ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ àmọ́ kọ̀ọ̀kan báyìí náà ni a mọ̀ yọ ṣẹ̀lẹ̀ kù ọlọ́run ọba mi òkè yóò sì túnbọ̀ máa fún wa ṣe sí dáadáa arábìnrin kan wá sọ́dọ̀ wa ó sọ̀rọ̀ nípa bóun àti arákùnrin kan ṣe jọ da iṣẹ́ pọ̀ ní ìlànà wípé ó bá mi ṣe nǹkan

0: èlò ló gbà tẹ́ lè ń sì sọ fún un pé in tó o fẹ́ ṣe yìí bí n bá fẹ́ bá o ṣe o tí wọ́n sì bọ́ ṣe lọ́nà tó o fẹ́ ìyẹ́ báyìí ni wọ́n ó gbà lọ́wọ́ rẹ̀ tó wọ́n sì jọ fẹnu kò ní ìlànà bí èèyàn ṣe ń ṣe àdéhùn. Arábìnrin yìí wá sọ fún arákùnrin yìí pé tọ owó mo ti kólẹ̀ yìí o bójú bá ti yẹjú dákun o mo jẹ́ kóhùn ó yẹ o kìí ṣe pé níṣe bẹ́ẹ̀ ni mo lè kàn da owó ìlẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ àmọ́ mo gbìyànjú láti wà láwárí ni torí tèmi náà fẹ́ ṣe kó lè nítumọ̀ ó sì kó ọ̀hún fún àmọ́ arákùnrin yìí kò ṣe dáadáa kò ṣe dáadáa o dọ̀rọ̀ sì ti a rí báyìí tọ́ bó o bá sọ pé ò lè bá ń ṣiṣẹ́ mọ́ tó o sì já mi nítàn mọ́ ọ̀tọ̀ lérò mí wípé in tí mo fẹ́ ṣe yìí bó tilẹ̀ jẹ́ kó lákòókò tí mo fẹ́ jẹ́ kó yọrí sí ó sì já mi ń tàn mọ́ kò bá sì kò mú mọ́ gbogbo wàhálà làálàá mi láti rówó ọ̀hún ò wá jẹ́ kó já sí pàbó tọ́ bí wájú ò bá ṣe lọ ẹ̀yin ó ṣàṣe padà sí bankowo mi lọ̀rọ̀ bá di máa fò ní dọ́là máa fọ̀ látún dọ́là èyí tí a rí ń gbìyàn ní òbó ń ṣe nǹkan tó já ń tàn mọ́ ó gbìyànjú ọlọ́run ló mọ bí ó ti lọ rówó tó kólẹ̀ ó ṣe àkówó fún ọ tán ó bá ṣe owó tún rèé ò lè dá padà tó ṣe yóò dá tọ́ ẹjá gbọ́rọ̀ lẹ́nu arábìnrin ọ̀hún oní kó fọ̀rọ̀ ránṣẹ́ sí mi ni torí àìsáyè láti jókòó lẹ́nujọ́ mẹ́ta yìí ó yá ẹ gbọ́ ọ̀rọ̀ ẹnu arábìnrin ọ̀hún o.
1: Ẹ jọ mo mú report o ẹnìkan wá ni orúkọ mi ni Epsiba so mo mú report ẹnìkan wá ni orúkọ wọn ni
2: Mr. Olumide
1: is a studio manager.
2: Wọ́n gbé ní Lágbéńdé area along Abeokuta Bosere complex ibẹ̀ ni studio wọn wà.
1: So wọ́n ni mo gbéṣẹ́ kan fún wọn pé kán bá mi ṣe for the past 5 months now. Ìgbà tí mo kọ́ gbéṣẹ́ yẹn fún wọn bí 2 months after wọ́n open up fún mi wọ́n ní iṣẹ́ yẹn ó crash somehow a máa lo another track. So mo send another track again sí wọn another track yẹn tí mo tún wá send sí wọn ó tún take another 1 month again mo ṣe wá pè wọn pé báwo ni tẹ bá mọ pé iṣẹ yẹn lè handle ẹ return my money. Ìgbà yìí náà ṣe wá sọ fún pé àwọn lọ gbé iṣẹ fún ẹnìkan tó ṣe handle ẹ which tá àjọ sọ àjọ ní àdéhùn wípé àjọ fẹ pé àwọn fẹ gbéṣẹ fún ẹnìkankan. So mo sì dẹ̀ ní láti sọ fún wọn pé iṣẹ́ crash kò crash ìyẹn ò kàn mí torí pé ẹ̀yin lẹ mo gbéṣẹ́ fún ẹ̀yin lẹ dẹ̀ gba owó lọ́wọ́ mi. He collected 18,000 good 18,000 naira from me láti gbà yẹn and bí mo ṣe ń communicate pẹ̀lú wọn ìgbà tó dé point kan wọ́n ní láti block mi lórí WhatsApp direct call náà tí n bá ń pè wọ́n directly wọ́n gbé call mi mọ́ until tí n bá tó lo another number níta láti fi pè wọ́n. And another number tí mo pè lo one time tí mo fi pè wọn ìyàwó wọn ló pick ẹ ó bẹ̀rẹ̀ sí ni embarrass mi nígbà yẹn and then tí bá ní kí n take her up mo wò pé mi fẹ́ èmi fúnra mi fẹ́ jà fún ara mi. So mo ní àwọn tí mo lè report wọn fún wọn wá ìgbà tí mo wá rí wọn níbi let me say a month ago wọn promise mi pé ní weekend ọ̀sẹ̀ yẹn gangan àwọn máa send owó àwọn á send owó yẹn sí mi. Wọ́n dẹ̀ ti gba account lọ́wọ́ mi now is over almost 2 months now. Wọ́n ti gba account number lọ́wọ́ mi. So week tán láwọn tó fẹ́ send ẹ̀ sí mi kí n má bínú torí pé mo kàn pàdé wọn ní òbí kan ní mi ìdẹ̀bẹ́ ń bára àti wọn níta. Wọ́n ní láti promise mi pé àwọn àsán ní weekend yẹn. Láti weekend yẹn up till now wọ́n send owó mi. So mo wá ní gbò pé emi fura mi mi ni le da ijara mi gbe awon to ma gbe ja mi so kin report fun won e se gosa olotu.

Ṣé gbogbo wa ti gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí? Wọ́n ní Hefsiba, ò ní orúkọ àwọn. Wọ́n sì ní arákùnrin tí àwọn gbéṣẹ́ fún yìí. Bóyá arábìnrin yìí, òun kọrin ń tiẹ̀. Òun náà sì ń gbìyànjú làkàkà wípé ọ̀rìn kóhùn náà ò lè rógolò láyé. Kún òun náà ò máa ṣe nǹkan. Ló bá wá wá stúdíò, ó gba stúdíò lọ. Nígbà wá dé stúdíò ọ̀hún, ìyọ̀n lóhun ó bá sorin. Òun ó bá ṣe nílànà bí wọ́n ṣe jọ fi àdéhùn sí. Ó lóun kówó fún àmọ́ gbà tó yá lòun gbọ́ wípé bó tiẹ̀ ní eléhùn ò mọ́ ṣe ni ó gbé fẹ́ lòmíì. Ṣẹ̀mẹ́ lòmíì kò ní jẹ́wọ́ pé in tó fẹ́ ṣe yóò òun ò mọ́ ṣe o. Àmọ́ ń bọ̀ gbé fẹ́ lòmíì. Àwọn míì ti ń ṣiṣẹ́, wọ́n ti nígbàgbọ́ wípé báwọn bá ti sọ fún ẹni tó gbéṣẹ́ wá sọ́dọ̀ àwọn kò ní gbé fáwọn mọ́. Wọ́n á ṣe bíi páwọn gangan làwọn fẹ́ ṣe. Àmọ́ ká mọ́ fọ̀rọ̀ kùn. Òun tárábìnrin yìí ṣáà ń sọ ni wípé àtúyẹ omi àti ẹ̀jẹ̀ òun ò rí kankan. Iṣẹ́ tóun ń gbé fún arákùnrin yìí kó bóun ṣe, ó ní kò bóun ṣe. Ó jó òun tàn mọ́. Owó òun kò tún dá padà fóun láti ọ̀pọ̀lọpọ̀ àìmọye oṣù. Jẹ́ kí a ló kọ arákùnrin ọ̀hún. Olólùmídé ló ń jẹ́. Níbo ni ṣọ́ọ̀bù rẹ̀ wà? Bí stúdíò lásìpé ni. Ó ní lágbèndé èrìà lọ́nà Abẹ́kúta. Òní kọ́plẹ̀ṣì kan bẹ́ ń bẹ̀ bó ṣe rè tọ̀. Bó ṣe rè ní tí ń ṣiṣẹ́? Arákùnrin yìí gan ò ṣe rè. Ìsì ń ṣiṣẹ́ ní kọ́plẹ̀ṣì bó ṣe rè. Òun gan ò níwà rè. Bẹ́yàn bá ní kéèyàn wò dáadáa. Tọ̀, ibi mo wá ń bọ̀ rè o. Torí pé èmi àtàrákùnrin yìí, ojú ẹsẹ̀ náà mo ní kárábìnrin ò fún mi ní nọ́mbà rẹ̀. Mo sì pé. Àmọ́ gbà mo pé arákùnrin ò jẹ̀ṣẹ́bì. Ó sì gbà wípé òun jẹ̀bi. Gbà mo ṣàlàyé ẹni tí ń pè é fún. Ọ̀rọ̀ àwàdà ló kọ́kọ́ pé. Àmọ́ gbà tó padà yé tán. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Bóò ló ṣe wá ṣe? Bóò ló ṣe ṣe o? Tó fi dàbí wípé ó fẹ́ yan arábìnrin yìí jẹ. Òun ó dàwó rẹ̀ padà fún. Òun ó ti fẹ́ mọ̀ gbọ̀n lóhùn pẹ̀pẹ̀pẹ̀ farabalẹ̀. Ọ̀rọ̀ yìí ti kọjá wípé kò mọ̀ ṣàdéhùn kò mọ̀ mú àdéhùn ṣẹ. Ọjọ́ wo ló fẹ́ fún lówó rẹ̀? Torí pé ìgbà péréte òní mo fún ọ o. Ó sì ṣàlàyé pé bó bá ti di ogúnjọ́ oṣù yìí. Ìyàn on the 20th of August. 20 nù òkè sọ dáadáa. Bó bá ti di on the 20th of August. Ogúnjọ́ oṣù kẹjọ tá a wà yìí. Òun ó dàwó rẹ̀ padà fún. Tọ́! Mo mọ̀ọ́mọ̀ tuntun sọ ni lórí afẹ́fẹ́. Mr. Olumide bò bá ń gbọ́ mi. Tàbí ẹni bá mọ ẹni tí ń jẹ Olumide o. Iléeṣẹ́ rẹ̀ wà níbo ṣe rí complexed. Ní agbègbè Lágbèndé lọ́nà Abẹ́kúta. Hefsiba tó gbà owó lọ́wọ́ ẹ̀ pé ó fẹ́ bá ṣiṣẹ́ láti bí oṣù bíi mélòó.
tó rí iṣẹ́ ṣe. Tó sì ní obó mówó òun tó ń fò ní dóní fọ̀lá dọ́là. Èmi ti pè ọ́ o, mo sì ti kẹ̀ ọ́ nílọ̀. Ogúnjọ́ ló ṣàdéhùn fún mi. Ogúnjọ́ òun kò gbọdọ̀ lékan o. Ẹ ń bá mọ Mr. Olúmìdé, kó tètè bá ń sin ní gbẹ́rẹ́ ìpàkọ́. Pé owó tó fẹ́ fún Epsiba. Ogúnjọ́ lèmi àti ẹjọ́ fi àdéhùn sí. Kò gbọdọ̀ lé ọjọ́ kan o. Tọ́, bí ìhùn ṣe jẹ́ náà nù, ká máa fẹ̀tọ́ ẹni dúnni. Ọba ti dórí ètò yìí. Ẹ̀yìn tó mẹ́jọ wá ń jọ sí owó tí wọ́n ti ẹ̀gbà lọ́wọ́ eléhùn àbàtẹ̀ ó ti fẹ́ súnmọ́ mílíọ̀nù kan. Gbogbo ẹ̀ la bá gbà padà. Tọ́, Ọlọ́run ọba mi òkè náà ní fún wa ṣe. Bí ìhùn ṣe jẹ́ náà nù ó jàre.

0: tọ́ ó yẹ já mọ tẹ̀síwájú o kó tó dàríwò ó náà lẹ̀tọ́ ètò ó ní kó tó dàríwò. Mo tún níròyìn ayọ̀ kan fún yín lálẹ́ tòní ṣe mọ̀ wípé ètò yìí ètò tó fẹ̀fẹ̀fẹ̀ tó la gbogbo àgbáyé já ni. Wọ́n ń gbọ́ nlé, wọ́n ń gbọ́ lóko, wọ́n ń gbọ́ lẹ́yìn òdì. Gbogbo àwọn ikọ̀ kó tó dariwo lókè òkun pátápátá ni wọ́n ń ṣe gòdògòdò méje yàyà mẹ́fà. Lọ fi jẹ́ wípé èyí tọ́lọ́run ọba mi òkè bá ti yọnú sí ó di dandan kó máa ṣẹ kó máa rí bí ẹni tí ń pi dán ni kì í sì ṣe dán. Ọlọ́run ọba mi òkè náà ní ṣiṣẹ́. Tọ́ mo níròyìn ayọ̀ fún yín lálẹ́ tòní o. Bàbá ń sọ wípé kò sí. Bàbá ń sọ pé kò tó. Ṣèbí nítorí pé àti ìmọ̀ àwọn ìgbésẹ̀ àtàwọn ọ̀nà èyí tó yẹ ká rìn ni. Ìtẹ́lòmí ò fi dolówó dọlọ́rọ̀ ẹ̀gbẹ́ rẹ̀ ló wà. Àmọ́ nígbà míì tá a bá bìkítà àìbìkítà sì rèé, àwọn kan ó sọ pé ogun bókúbókú ni. Tọ́ iléeṣẹ́ kan bẹ́ńbì lálẹ́ ètò ní òdú ni wọ́n ò wọ́n ṣe àìmọ̀ fọlọ́kọ. Wọ́n múròyìn ayọ̀ wá fún yín. Mo sì fẹ́ kẹ́yìn náà ò farabalẹ̀ gbọ́rọ̀ ẹnu tiwọn. Ẹ dán wò ẹ̀yin náà gbìyànjú ẹ̀ wò ẹ ó sì rí pérere ní Olúwa. Óyà o ẹ jẹ́ kí n gbé àlejò mi wọlé. Wọ́n lohun tí wọ́n fẹ́ bá wa sọ. Ẹ kú kàlẹ́ńbẹ̀ wọn jàre.
1: Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Ayọ̀délé. Iṣẹ́ àwọn èèyàn mọ̀ sí Ọ̀tún Efrebo Jinja Ambassador.
2: Ọ̀tún Efrebo. Efrebo òdú ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀fó lóko.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹyẹ lọ tún wọ́n.
1: Bẹ́ẹ̀ni ó ti pẹ́ ta ti ń bọ̀. Iṣẹ́ ogún ọdún báyìí la ti ń bọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tó ti àwa náà dé ibi dáradára ni láti tún lè gbé àwọn kan náà sókè. Òun náà ni àwa náà tún ṣe wá sí orí ètò lálẹ́ yìí.
2: Tọ́ àwọn èèyàn fẹ́ mọ ìdí gangan ìdí pàtó tẹ́ tó fi wá sórí ètò lálẹ́ ètò ní.
1: Ṣé gan ìdí méjì ni ṣùgbọ́n àkọ́kọ́ mà á kọ́kọ́ yànnà náà dáadáa òun ni nípa ìlera wa torí pé ìlera wa gbọ́dọ̀ jẹ wá lógún a gbúdọ̀ náwó sí ìlera wa. Àwọn òyìnbó máa ń pè ní invest in your health. Torí pé tá a bá ti invest in our health òun ló máa jẹ́ ká lè jèrè gbogbo àwọn nǹkan tá à ń ṣe làálàá fún. Ṣòtì òun ni ilé iṣẹ́ tá à ń pè ní Multistream Trademark Limited òun ló ṣe gbé egbòogi tá à ń sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ yìí tá à ń pè ní Ginger Herbal Extract. Ginger Herbal Extract jẹ́rì oúnjẹ ń ṣe oríṣiríṣi àtúnṣe nínú àgọ́ ara wa èyí táwọn olóyìnbó máa ń pè ní Repair Reconstruct Rejuvenate. Òun ló máa ń ṣe àwọn àtúnṣe nínú àwọn ẹ̀yà ara wa tó jẹ́ pé tẹ́yà ara bá ti ṣe dáradára èèyàn gan lè gbégbé àlàáfíà. Ṣẹ́wárí olóòtú Ginger yìí ń ṣiṣẹ́ fún bóyá ẹni tó ní ojú dídùn. Bàbá kan ti ẹ̀wá ó jẹ́ kó yẹ wọ pé cataract mo ní ẹ lọ máa lò ẹni tó ní high blood pressure.
2: Ẹni tí ó ní àìsàn ojú dídùn.
1: Bẹ́ẹ̀ni tá n pè ní cataract tàbí glaucoma.
2: Ginger ń ṣe kíni
1: bẹ́ẹ̀ni ó ń ṣe àtúnṣe ẹ̀. Àwa dẹ̀ ti ní àwọn àṣírí tá a máa ń fáwọn tó nírú nǹkan báyìí àwọn ẹlòmíì ti lè ṣe operation. Tó tún wá wọn pé kí làwọn tún lè fi máa ṣe kíni máa maintain ẹ̀. Ginger wà ń bẹ̀ fún wa. Ẹni tó ní ìfúnpá gíga ẹni tó ti ní stroke àbí tí ò fẹ́ ní ẹni tó ní àwọn oríṣiríṣi àwọn àìsàn èyí tó jẹ́ pé ó ní agbára ìgbà míì gan tí dókítà bá ti wòyàn tó ti wòyàn dé stage kan wọ́n á wò pé wò ẹ gba ilé ẹ máa lọ ilé.
2: Àwọn tí wọ́n ní bí ẹ̀jẹ̀ ríru ń kọ́.
1: Ó ṣẹ̀fùn ẹ̀jẹ̀ ríru ṣúgà tó pọ̀ lára àwọn oríṣiríṣi àwọn nǹkan ni Ginger máa ṣe kíni ó máa neutralize ó máa normalize.
2: Èyí ò ní wípé Ginger tẹ́ ń sọ yìí gbogbo níṣe
1: ni. Gbogbo níṣe làwọn yorùbá àwọn kan tiẹ̀ máa ń pè ní hospital in a bottle ilé ìwòsàn nínú oke. Only ginger by extract. Shantoni or Sani, and Totin was at a petty Bolishishi, two see, at Soshi, Dini, your Dini, and Wolishishi and Rishishi as a ni ginger was Shuboka Marco, Fabo Borogino. But what do ginger would need to bully Ruiz and Toshi, Iwoye, Washakin, what do ginger would? To rip your block, but the do ginger would love you more. Latara be, and me wa oku ki nigba ti yan ba ti ni ilera tara eyan gburo tun ni ilera tapo
2: afiyan
1: ni ilera tapo
2: o ye sa wo
1: sori tori te yan ba ni ilera tapo bi pe yan tun ni ilera na ni tori e to ba nse ilera ti o ruwu toju are se mo pe olodum ma je ki nkan se wa sugbon to lowo a le toju are a mo bi to ma se kini to ma toju bo
2: Eyan nipa se jinja
1: yi eyan le do loro orisirisi awon eyan mo ti egbo tawon obirin kan polowo laarin ara won ton ni iye to o ba si ninu company o si le o ti si nile kokan iyan tumo se pe won mo nkan ton ri won awon eyan nfiyan ladura ti mo se wa ki to debi bi si nale iya kan ti pe mi pe o se o temi to pe wa da fun e won to fun mi yi mo ti roju lati ma nurture isan ti pe sugbon olorun gba fun latara jinja latara be
2: adura won fi ranse si
1: adura ni le yato si adura pe won ri ilera owo tu wa nbe tori pe koni da ka won yan ko wa ma ton wa ka ma pin rice nigba oselu e ma binu ka ma te o ba ri nkan kan je lapo la ma tele agolo kan a tun ma fi pete ran yan lowo pe omo yan ni se kini kan latara be iwo na gbera dide ko se ni ti o le se okunrin ni obirin ni omode ni agbalagba ni o lo school o lo school ko se ni ti kini yo ran le ran lowo nkan ti mo ko mo ni pe gbogbo chocho cho temi ati ese to ba le wa lo si jinja wa ri po ma dowo fun mo mo ro so mo lo le ya le keji mo le se gba wa lo lo jinja won ma fi compensate pe o ejo to ro yi gba ile
2: onu de tin gbodo
1: ri ma be ni ko ni se pe wa ma tele yan kan ta ma gbe ese pe e mo pe nigba mi jinja je ka mo pe oso se to ba sise o ni gbogbo ojo jimo baba odo wa ni jimo loyin
2: e sa wo
1: ni gbogbo ojo jimo ile ise ma nso wo fun wa
2: e fa won eyan lo
1: o ma nso wo pe iwo sise oya gba
2: lojo jimo
1: lojo jimo ni on go lo ma nji wa lori bed ni
2: se fe se idanileko
1: idanileko yin ma wa waye ni Thursday ola odi oni
2: ola odi oni
1: Thursday. Benny.
2: Let's say Danny
1: Lama. Lama si Danny Leko.
2: Awon eyan lati do
1: Lama. Benny.
2: Nipa se jinja.
1: Benny lati le mo ona ta ngbe gba. Ta fi le di Olorun. Do ni le ra pepe.
2: Ago melo ni o waye?
1: Ago meji la lo ma waye. Lola. Ago meji la. Ni ta ba ti gbogbo bi ta ba ti mo, an bo lati challenge ni. An bo lati odona ikere ni. Ta ba ti so kale ni ori ta de labu. Junction ori ta de labu yen. Ona ta man gba lo bi pa n lo odu ona ilewe pada si Tasca lati junction yen ko da ele fesi yen ko ni ni ko gbo kada lati junction yen ka complex building ele kefa lati junction yen lapo osi
2: to bawo eyan ba wa nbo kini ko won ma mu bo
1: bo won to ba ma mu bo iwo sa mu phone dani mu wi ati biro dani
2: o form mo bere
1: ofe ni owo form
2: gbo lowo
1: iro ofe ni wole
2: ah esi si dani
1: leko beni a ma si dani leko
2: fawo eyan lati do loro
1: lati do loro sugbon nkan to ko ma se ni pe iwo to ba fe darapo ko mu owo dani lati wo pe oke mi na fe se kini mo fe darapo bi mo fe ma lo fun ilera mi mo fe oko wo pe on ni so si ori to ba ti wa lo pe ah o se mi ri o le wa ma polo latara be iwo na tun do loro odo lowo on ni pe sa mu owo dani ko se to ma gba lowo e ti o ba hun e ma lo sugbon mo fi da loju pe gbogbo en to ba wa si dani leko e lo ma mu jinja lo fe ebeni
2: to fawo eyan
1: lo o ma mu jinja lo fe ati pe elekeji baba
2: edu tori pe ori eto te ti nsoro awon eyan won beru olodun latara wa baba so fawo eyan pe bi nkan se ri ni won gbagbo pe be na lori eni ka won eyan mo bo e fe fun won ni idanileko
1: lo fe na ma wole
2: ebeni ke si se wi pe igba won wa debe
1: ara o ara o
2: oya
1: o won le pe number ile ise to ba dabiro
2: ele gbowo lowo
1: ah ofe ni won
2: ikeji te tun so
1: si ikeji ni pe gbogbo en ton ba wa won ma mu jinja lo fe
2: won tun mu lo fe
1: tori amoye awon eniyan to je pa ni awon ti lagbara ton ba wa mu lo tun ma pe lomi pada tori pe o da wa loju olohun ni kin se yin eleketa ni pe gbogbo en to ba so pe o fe darapo to se ma ni ko sese ni jo jimo Friday to nbo eni e ma gbo la si ise o dele eketa
2: ola ni tose
1: ola tose ti dan leko ma waye baba
2: to ba wa se da da
1: to ba se nta ni ko se to je se jo Friday o ma gbo la si ise
2: agbo en ta ko se nte en so yo si ta yin
1: o da mi loju multi stream cm limited ni alati e ma gbe wa
2: oya pe number yin si ta
1: number mi o yi pada 080 080 24 65 62 22 15 1 5 1 5
2: Hey,
1: Ilola na lo moto
2: yi. Awon kan gbo bayi o dabi ki ago meji la osun ola ko ti lu. Tori pe ko se nti o fe do loro. Elomi ikan sare kirikiri na ni ona ti do loro ni nwa. Eyin si gbo na wa fun awon eyan lati do loro bayi. E wa dakun tori Olorun. E ti ni awon eyan ba ti wa ofe ni o.
1: Ofe ni ko si owo.
2: E si fun won din ja mu lofe lati dan wo perere ni Oluwa. Leyin na bi won ba tin bo ka won na o sa fi kankan
1: gege
2: bi owo wi pe
1: se aba mo ko run mi o mo fe dara po wa mo fe ma lo
2: bi won ba si ti wa se nkan te ni ki won se
1: beni
2: bo ba ti di
1: ojo jimo
2: o to la ire
1: beni lugo olohun
2: o gba
1: gbala beni agbala
2: eyin kini inti ni gbagba gba te fi se le
1: ile ise mi lori pe o da wa loju Olorun lo wa leyin osu ta nso yi awon eyan awon to qualify fun moto ni ile ise won ti lo nra ko da won tin send bi wo si won
2: abesu lojumare
1: on the 29th August na ma se ni Akwa Ibom won ni ile keta iru e ile keta iru e
2: ile ise o ti wo ti todun melo
1: ati pe odun meta o le osu mefa bayi
2: odun meta osu
1: mefa bayi e ti wo awon product mi tun ma jade laipe ta ma ti pare ka award yi
2: eyo
1: a tun wa ma dabi isomo gbe fun jinja
2: won ni opo ro ka gbon won ni soki bayi o na si ni obe oge mi na mo wi pe ko se ti o gboro anfani bayi to n lo ni so wi pe kun o ti e debe emi a mo so kan o fun gbogbo eyan mi won ba tin so fun o pe na lai na lai awon ota aseyori nu o elomi ohun ti ni to o ti ni to leibe re won ba ti wa ri pe awon anfani lati je pe ki won na o do loro won gbe wa fun ola lai won o mo so fun o iwo lo se pinu lokan wi pe wo je ke mi no ti e debe na debe lola se bi won ni ko sowo form nbe be ba si tu debe anfani nbe latu ti fun yin ni jinja mu lofe e ti mo mi o e ti mo mi da da your radio apostle olupe mi go motosho o ti o ba je o ti tro ati ododo bi o ni pe wa sori eto mi o to anfani re o eyin na e tete lo mu ti yin nbe a ni jiya ku o lasi olodumare to e ti ba mi se le ri lori eto yi o e dakun be se so
1: to se ma ri ni
2: je ko ri be o awon ti won ti n wa lati pase wa won ro yi daada e ma lo yi pada loju ona to e seun a tun bo re ti lori eto yi
1: e se gan o dabo
2: ya e ba mi daruko yin fun awon arale
1: oruko temi ni temi tope

tó ó yẹ já mọ tẹ̀síwájú lórí ètò talẹ́ tòní. Ọ̀rọ̀ arábìnrin tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan èyí tí mo sọ nígbà tétò yìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a ti tẹ̀sẹ̀ bọ̀ láti bí oṣù mélòó ni. Arábìnrin yìí dúndò wípé àníṣẹ́ òun fẹ́ kọ ẹni tó òun fẹ́ sílẹ̀ torí kọ̀ndíṣọ̀n nìyẹn. Èyí náà ṣàrántí wípé arákùnrin yìí ó jẹ́ nìkan tó ní ìpèníjà. Ìpèníjà tó sì ní ẹ̀ẹ́jẹ̀ ń sọ báyìí kó lè yẹyin dáadáa bóyá ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa. Bí wọ́n bá ní ń bẹ́ sàìlè èèyàn só ti yẹyin báhun. Orí kẹ̀kẹ́ larákùnrin yìí ń jókòó sí o. Débi pé bó bá wà lórí kẹ̀kẹ́ gan yóò tún sọrùn kọ́ báyìí ni. Sárábìnrin yìí ò wá rí ní ipò tó wà yìí ni kó tó di wípé wọ́n fẹ́ra wọn. Èmi mọ̀ pẹ́ tiẹ̀ mọ́ béèrè ẹ̀yin tẹ̀sẹ̀ ń gbọ́ wa wípé ẹ̀ bó gan ló ṣe kọnu ọ̀fẹ́ sí tá ń kọnu ọ̀fẹ́ síra wọn. Ṣé mọ̀ pé mo láwọn kan pè mí lẹ́yìn ìgbà tá a gbé ọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí. Ẹnìkan bi mí léèrè wípé sárákùnrin yìí ló kọnu ìfẹ́ sárákùnrin ni. Ṣé bárábìnrin náà ló sọ wípé Ọlọ́run ló rán òun. Òun sì ni áńgẹ́lì arákùnrin tá à ń sọ yìí. Ṣé ẹ ti ìgbàgbé sá pé ìjọ kan náà ni wọ́n jọ ń lọ. Àmọ́ àwọn òbí arákùnrin tá à ń sọ yìí èèyàn tó ní ìpèníjà ara yìí. Ọlọ́run mọ̀ kẹ wọ́n pọ̀ o. Bí wọ́n bá sọ pé Ọlọ́rọ̀ lèèyàn ṣé mọ̀ pé olówó yàtọ̀ sí Ọlọ́rọ̀. Bàbá sọ pé Ọlọ́rọ̀ làwọn òbí arákùnrin yìí. Ajá Yorùbá Ọlọ́run bùkún fún wọn lọ́pọ̀lọpọ̀. Bóyá èyí gan tiẹ̀ ni arábìnrin yìí rí tó fi wòye pé ọkùnrin tóun ó bá lọ rèé. Bóyá ilé gan ló tiẹ̀ rí tó sọ pé Ọlọ́run ló fìran òun. Ẹ̀yin alára wa ohun tó pa mọ̀mọ́ ìgan lẹ́kùnrè òyìn mọ̀mọ́ arákùnrin tá à ń sọ yìí lọ́jọ́ tí mo lórí ọ̀fẹ́ láti jókòó pẹ̀lú gbogbo wọn. Mọ̀mọ́ yìí ní òun ò tiẹ̀ fìgbà kan rò rí wípé bóyá ọmọ òun yóò tiẹ̀ níyàwó torí ipò tó wà. Kìí ṣe bí aláìgbàgbọ́ pé Ọlọ́run lè ṣàánú fún un láyè. O ní kìí ṣe pé bóyá òun ò gbàgbọ́ o pé ipò tó wà yìí Ọlọ́run lè ṣiṣẹ́ ìyanu. Àmọ́ pé kéèyàn tiẹ̀ mọ wá rò wípé ọmọ òun yóò ṣe ìgbéyàwó kò pẹ́ kò pẹ́ ó ní kò sí lọ́kàn òun. Àfi bí arábìnrin yìí ṣe dé o. Ṣé bí pásítọ̀ àwọn náà sọ sí i. Bàbá mo kìyìn o torí pé ibi tọ́rọ̀ yìí ṣẹ̀ sí ẹ̀dákun àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni. Tí wọ́n sì ní fìgbà kan bọ̀ kan nú ìpé yóò ní dìbàjẹ́ bàbá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Tọ́ pásítọ̀ ló pe òbí arákùnrin yìí jókòó pé ẹ wá gbọ́ o. Ọ̀rọ̀ tí arábìnrin yìí
lajaja to wa ba ohun sore atawon obi re ni won ti jo ro ni won ti jo o ti so fa won obi re tori pastor ni ko lo re soro na fa won obi re ta won obi e na si fowo si pe ko fe lo ti ni olohun lo so be pastor o ni awon bi obi arabirin na pe se se nitori owo ta won malebi arakunrin ni leyin na fi wo pe komo yin o lo re fe o boye ti gbagbe e je nso fun yin o nbe sai ni o se si ri pori keke ni joko si kuda oro da si lenu o won ni nto ma won ti bo ba won so na nu wi pe idi tolon fi ni kun o lo fe na nu kun o le je oluran lowo fun je oluran lowo fun abi arabirin la wo pe arabikunrin yi moto gagara tawon obi re ra fun dereba nbembe on ta ni moto ti e loto tawon obi ti ra fun ti si se kan ti se meji mi an ba si n soro npa moto se mo pe awon kan a le pe won ni moto awon kan oko la pe won jumo so ni pe moto jura awon lo awon moto abiti gagara o ba si je onipekutu mole na ni ka be si olodumare si se le lori e wu pe iwo na o mo gbadun na oko loye o oni ki se ama ka mo fa oro kan eyan lara wa mo se leyi ni ai mo en tin gbo wa fun gba akoko won ma ba sonu soju ona won pe awon obi arakunrin ta nso yi na o won si ba won so awon obi na koko wo pe so si le se se arabirin ta nwe beyin na ba ri olohun pari ise si lara o pupa latoke de sale ni olohun fi ewa sarabirin lara se ko aroko ni abi kini a ti pele yi o abi owo lori lo fe fe o oro wa di ahin ama o lokun gbogbo ebi akoko atebi ikeji won fowo se won si dajo igbeyawo sona ki lawon eyan gbo si won ti bere si ni kun lotun lose debi wi pe nigba ti mama arakunrin yi soro se igbagbe pe mo ni omi n bo loju mama yi awon oro ti won gbo ni kete ti won fi iroyin lede pe omo awon fe se igbeyawo mama yi soro kan mo se emi na ro only opolopo oro lawon do awon mi ti en so wi pe won ti fowo ra iyawo fomo won ti fowo won ti fi fo won loju won lawon kan ti so wi pe igbeyawo ti o le work se to pa ya oju arabirin oni la mama yi ni bo n se gboro yi lasiko ta won dajo igbeyawo sona ni aro ara ti n so won wipe soro yi o ni pada ditiju bayi o se enu ota o ni pada se mo n lara mama yi dorikodo o ni ohun to n ro
on to on gba dua pe ko mo sele on lo pada sele asi bi arabirin le re wepe se bo so pe olohun lo wi lojo kini ana ni so olohun o so be mo ni oni ka mo binu oni to ba ti eje wepe o le se bi okunrin ni isin ni se bo won o ba ti e mo manage re amo omo de ohun 28 years poni ko o bẹrin ajo un gba asiko si nbe fun lopolopo to n fe lo laye se bo won o se wa mo se lo re eyin alara wa to da mo da soro na boni ki mama yawo ku fesi soro ama ki mama yawo to fesi baba yawo eyin le lomo ke le ri se o le je pe omo oni o se on to ba wo amoro to mo yin so lenu yi tori pe lojo kini ana won so wi pe eyin na ti leyin ndoro wa ri bayi ki le fe so baba ya o ni kosi me ni kosi meji omo awon oni le lodo awon mo o ti loko ti e o ti ninu o en ti yo se fenu bi baba se nsoro ni mo nfi oju keji wo omo bi o na joko si ni se bi en ti yin mu si baba e abisi olodumare to mama yawo kile yin na wa fe so sori oro yi mama ni ti baba re ti so na ni kosi pe a n pada seyin mo awon ti se gbe yawo eleyi aye gborun mo awon se ti fo ile oko na nu eje won a so nkan kan fun yin boye yin o ti gbo tele jeje mo wipe arakunrin ta n so yi omo kan soso ti awon baba ati mama re binu o ko ni waju ko ni leyin kabiyesi olodumare bo ba se wo lo nso la o olohun oba mi oke bo ba se wo lo nsogo ti o se baba nle ti o pi ole re ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ẹ̀dákun ó buyọ̀ sí ìṣó rẹ̀ kò ṣe é gbé mì iyọ̀ rẹ̀ ò kò ṣe é tu dànù bó la ṣe à ń sọ̀rọ̀ yìí sí àwọn òbí ọkọ àwọn ṣà ń wòye ohun gbogbo báwọn òbí ìyàwó ṣe ń sọ̀rọ̀ ìyànà ohun tí bàbá rẹ̀ sọ lábẹ́ gé bàbá ní àwọn ti fi lọ́kọ̀ àwọn ti fi lé náà nù kò sílé kan ti ń padà bọ̀ wá mọ̀ kọ́ yà máa bọ́kọ ẹ̀ lọ ni torí pé lọ́jọ́ kìíní àná ọlọ́lọ́run ló bòun sọ ò máa kọjú sí arábìnrin yìí wípé gbọ́ se ní ìsìn lo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé arákùnrin yóò lè ta bí ọkùnrin ni wá doríkodò kò fẹ́ sọ̀rọ̀ ó dá mi lóhùn béèrè mo bí ọ bí n bá sì bìyàn léèrè ọ̀rọ̀ ó di dandan kó fún mi ní ìdáhùn ni ó lóhùn mọ̀ gbò wá mọ̀ ó ṣe wá jẹ́ pé nídà yìí ló ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ó ṣe mọ́ o ọjọ́ kìíní àná tó mẹ́jọ́ wá ìwọ gan lo mẹ́jọ́ wá tára sì gbà wá ta
bi eni pe won fi etan fi oni o so fun wa pe o mo a fi ojo igbeyawo lale igbeyawo lo wa poko e wi pe o ya o ere ife ya niyan wa so fun o pe ko mo binu o to baba oko ki le fe so soro e baba dori kodo bi adalagba se bi mama oko on lo mi nta poroporo loju ti e yi e ti moro abiamo awon obin boya ya ti rogba lon ti e baba ki le yin fe so soro yi gege bi okun e baba ni ko so ton le so in to lo un fe se un yon arabirin e ti o se un to ba fe se oma awon re ba won si se nri ina awon ndun ba won ba ni tipa tipa ko a fe o ba wa fe tan to lo fe la fe pa nko eja yonda re ko ma nlo amo o ko ran ti polohun be o ya se so oro yi baba ti ya arabirin won woju ara won omobirin na woju awon opi re ara fe ma fu mi pe se se pe ejo lowo nu o abi won jo hun oro yi ni be a ku ti ri un ta fe ri na ni kete ti won se gbe yawo tan won fi le te won di ni a wo moto bo gini oloye awon obi yawo gan won laye won se nji eyin e ba olowo rin kin omo ri yato lara ti an ti e ti wa jo di ana bayi ti won ri omo won bi angeli omo awon ni se won da itoju bo won o koro yo to a sele leyin osu meta to anyanju re ni yanju bi baba oko se soro pe ko mo fi omo awon lafe pa iya oko e soro mama o le soro omi ni jabo loju mama e bo ba je yin na nko ani mama ti ru opolopo oro sawon oro to ti gbo kan to se igbeyawo ni to ama mo so nkan kan lale yi wi pe mo muru yin ayo wa eyo abimile re pe kini iroyin ayo hun o bo se je iroyin ayo na ni mo to fe ka eja jo da soro yi arabirin yi pada wa o emi lo si pe se mo wi pe mo ti so lojo kini ana na wi pe o pada wa pẹ̀lú wípé ẹ̀rù ń bá a kí sì lẹ̀rù ti ń bá a ẹ̀rù wípé òun sì mọ o kún o tó gbé ìgbésẹ̀ tóun gbé kìí ṣe wípé ọlọ́run ló bóun sọ̀rọ̀ ní tààràtààrà o àmọ́ ohun tóun rí pẹ̀lú wọn lo n fi wo wipe ẹkún o lo ma ṣèrànlọwọ o lọtọ ni bóun ti ẹ ṣe rò ó pé bóyá òun ó kàn jẹ bí olùrànlọwọ ni òun ò mọ wípé òun ò mọ nǹkan tó ti òun tóun fi gbé bí pé òun fẹ ṣàjẹ ìyàwó ẹyin èèyàn ṣe ń kẹkọọ o tọ
àmọ́ kí ló wá ṣẹlẹ̀ báyìí o? Arábìnrin yìí tún padà wá bá mi. Torí lọ́jọ́ kìíní àná mo ní ó lọ rò dáadáa. Ó lòun ṣe tóun fẹ́ gbé àgbélébú báyìí. Torí pé òun mọ̀ wípé n tóun ṣe yìí Ọlọ́run lè mọ́ dáríji òun. Àmọ́ ó jẹ́wọ́ nǹkan kan fún mi. Ohun tó jẹ́wọ́ fún mi ni agbára lọ́pọ̀lọpọ̀.

0: padà fẹ́ báyìí, àwọn òbí ọkọ ṣe ti ní kó máa lọ. Ìyá ọkọ ni ó máa lọ, bàbá ọkọ ni ó máa lọ, pastor ni kó máa lọ. Tọ́, ẹ̀yin alára wa tẹ́ ń gbọ́ wa, ẹ̀jẹ̀ ń sáré ṣe ojú òpó lẹ̀. Ṣẹ́yìn rò wípé ọmọbìnrin yìí tọ́ láti fẹ́ padà sá. Ṣé ẹ rò pé ó yẹ kó fi ọmọkùnrin yìí padà? Ní bọ̀rọ̀ yìí ti ṣe wà, láwọn ìgbésẹ̀ ńlá tó gbé yìí, kábíyèsí Olódùmarè. Ẹ dákun o, ẹ̀yà jọ da ọgbọ́n pọ̀ mọ́ ọgbọ́n. Ẹ̀yà jọ fi ìmọ̀ kún ìmọ̀ nọ́mbà tẹ́ pè sí rèé. 0916-893-1000 0916-893-1000 Bimba ni mo muro nya yo wa, ashiri tu, afefe tife atiri o wa die, pe imba je baba okunri yi, te je mama oko yi, ṣé gbà pé kó fi ọmọ yín padà? Ẹ jẹ́ ń pe nọ́mbà míì torí àwọn èèyàn ti pọ̀ lójú òpó kan o. Nọ́mbà kejì rèé 0915-333-4893. Nọ́mbà kẹta rèé
1: 0913-8938. Èmi rò pé káwọn oníwo ti ọmọ onínàkúnà nínú bíbélì nígbà tó ti gbìyàtà láti padà wá láti wá ṣojúṣe ẹ tí ẹmí ọlọrun dẹ ti pàpà rẹ ìṣẹ ẹwà ní kan fàánú wò ó tó bá ẹni tó tọlọtọ ti sọfẹ ni ẹ pé kó máa lọ kan fàánú wò ó tẹ padà dé náà nìyẹn. Torí ó léwu nǹkan tó pẹ́ tó ń bá ṣe bẹ́ẹ̀ yẹn lọ, ó léwu àtúbọ̀tẹ́ ò lè dá. Bọ̀nì tó ti padà wá ètò tí ó ní padà yìí. Nǹkan tó kàn rẹ́ ni pé ẹ tẹ̀ nínú dáadáa. Kẹ́ẹ̀dẹ̀ fún ọ pẹ̀yà lóòótọ́ lóòótọ́. Kó jẹ́ kó gbàdúrà. Ọlọ́run á dáríjì aláforíjì lọ́lọ́run.
0: Ẹ̀gbẹ́ni
1: Adé Olúkáyọ̀dé ní láti kú ọlá.
0: Ẹ ṣeun sá, ojú ọ̀nì tìyín. Wọ́n ní kárí ọ̀rọ̀ rẹ̀ bí ọmọ ònàkúnà. Hello.
2: Hello, ẹ̀ka lẹ́sà happy program.
0: Tọ́, ẹ ṣeun ma ojú ò ní tìyín o.
2: Ẹ̀sà, ṣe rí àmọ̀ràn tèmi ní wípé, ṣe rí ọmọbìnrin yẹn lóòótọ́ ló ti ronú pé wàdà. Ṣùgbọ́n tó wà níbẹ̀ ni wípé, nígbà tó ní ẹ̀rù ń bá o, àwọn òbí ọkọ kẹ̀kẹ́ àwọn yẹn ti ní kó máa lọ. Ohun tó kàn ṣẹlẹ̀ ni pé wọ́n lè sọ pé kó kọwọ́ bọ̀ òun. Ṣé mo pé ìyá ọmọ yẹn ti sọ pé àwọn ò fẹ́ kó fẹ́ láfẹ̀ pa? Ló sì yé yín. Tó tó bá dẹ̀ sọ pé dandan kan jọ kan ṣíjú àánú wò òun kan ṣíjú àánú oṣù kọ̀ọ̀kan jẹ́ kó yẹ wípé nǹkan kò gbọdọ̀ ṣe ọmọ àánú.
0: Àgbọ́yémà, ẹ ṣeun. Tọ́, ẹ ṣeun, ojú ò ní tìyín mà. Wọ́n ní kó kọ̀wọ́ bọ̀ wé. Kí ló dá padà? Kí ló gbé lọ? Kí ni ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gan-an? Hello.
2: Ẹ̀ka
0: lẹ́sà ọ̀tá ló ń pè àtibọ̀lẹ̀ tí ń pè yìí sáà.

0: kí lẹ pé yìí.
1: Hello.
0: Àgbọ́yọ̀ o.
1: Nǹkan tí mi rò nípa ọ̀rọ̀ yẹn ni pé ká mọ̀ fi ojú wo pé bóyá ó ń sun ẹfun. Torí ẹni tí wọ́n ti jọ ń fi ara yí ara, wọ́n tún lè máa padà ríra wọn lẹ́yìn padà nígbà tó bá ti gbà padà wọlé nìkan. Máa padà ríra wọn lẹ́yìn padà tó bá ti pàṣẹ bẹ́ẹ̀ ní oyún. Ó ṣeé ṣe kí ẹni tí ó wà níta yẹn lásìkò tí mo lérò rárá ó sọ fún ìfẹ́ ìgbà ọmọ. Ká mọ̀ fojú pé bóyá ó ń tomi lójú àbí nǹkan kan. Ká mọ̀ fi ojú nǹkan tẹ́mi fi wò ó nìyẹn o. Ìyẹn bàjẹ́.
0: Tọ́ ẹ ṣeun o. Tí wọ́n ti ń fara kínra ń ta ṣe sì gbàgbé wípé arákùnrin yìí òun ò lè ṣe bí ọkùnrin o. Àmọ́ nǹkan tọ́lọ̀ ń lè ṣe. Tí wọ́n sì jọ ń fara yíra ń tàun ṣé wọ́n á ní padà jọ máa ń fira yíra àbí wọ́n tún ń gbìyànjú látòtí tún plan wọn ṣe ni pé n tá a fẹ́ àti rí gbà tán. Hello.
2: Hello sir. Ẹ ká lẹ́sà o.
0: Tọ̀ ẹ ká lẹ́sà o ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè yìí sà.
2: Ẹ jẹ́ ká ayé kò sọ bí kí láyé lè ní jẹ́. Ẹ jẹ́ sà ọ̀rọ̀ tá a gbọ́ àti gbọ́ ní jẹjẹ náà lórí ìṣeré. Nǹkan tí ẹ̀ ń lè kí wọ́n lè ṣe ni pé kí bàbá ọkọ kó wá àbúrò ìlú ẹnìkan tó mọ dáadáa wọn lè ṣe bí ọkọ fún ọmọbìnrin yẹn wọn darí yìí nígbà tó ti ronú sí àdáńsì ẹ darí yìí ṣùgbọ́n ó gbọ́dọ̀ fi rọ́bọ̀ rí pé nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọkùnrin yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣe arákùnrin tí ara ọ̀dá yìí tó tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀mí ò pé ó dáa kan darí yìí ọkọ sì dúpẹ́ lọ́wọ́ bàbá ìyàwó àti ìyàwó tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n dé pé ó gbọ́dọ̀ ṣe ọmọkùnrin yẹn wọ́n jẹ́ lóòótọ́ pásítọ̀ náà tó sì jẹ́ pé ó sọ wọ́n pọ̀ tẹ́lẹ̀ tábí pé lẹ́yìn ìpín wọ́n kú làákà ṣé àwọn méjì ká yí kókó ìgbọ́ ọ̀rọ̀ yìí ṣé ìgbésà ń wà lọ́wọ́.
0: Àmì ò ẹ ṣeun sá ojú ò ní tìyín o.

0: Hello.
1: Ẹ kà lẹ́ sọ.
0: Ọ̀gbẹ́ni Adé Oníkáyọ̀dé náà ní lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣeun sọ.
0: Èmi ròyìn pé nígbà tó ti mọ̀ ẹ pé ọkùnrin yẹn ò lè ṣe. Òun náà ní lọ gbóyún wá láti dà. Kò ní lọ gbóyún wá láti dà. But èmi ròyìn pé kò sí Tọ́lọ́run ò lè ṣe tóun náà bá gbàdúrà tó bá jẹ Ọlọ́run. Ara ọkùnrin yẹn lè padà sípò. Nǹkan ọmọkùnrin yẹn lè ṣiṣẹ́. Kó dẹ̀ ti mọ̀ ẹ pé tóun bá gbóyún wá. Ó di dandan àwọn òbí yẹn máa lọ ṣe DNA fọmọ wọn. Ó di dandan. Kó gbà yẹn bẹ́ẹ̀ gbé. Ó di dandan. So ń gùn ní fẹ́ tasẹ̀ gẹrẹ. Ẹ jẹ́ ká kọ́ fún ní tíráyà. Kọ́ tọwọ́ bàbí pẹ́wọ́ ìsọ yẹn náà. Kí lọ́yà dúró. Anything tó bá ṣe ọmọ yẹn tó kọ́ fún òun dì kò jù bẹ́ẹ̀ lọ.
1: Tó
0: bá kú fún àbájì kan gbẹ̀mí òun náà kò jù bẹ́ẹ̀ lọ. Yes.
1: Ẹ ṣeun sá ojú òní tì yín o.
2: Àlùkò oko wọ̀ ó tó fẹ́ wà ní ẹjẹ́ ká gbàdúrà bó ṣe ń lọ ní kò súnmọ́.
1: Ẹjọ́ mi ò ní lè gbé ìpè kankan mọ́ báyìí ẹ má bínú.
2: Èdè yìí gbọ́dọ̀ jẹ wá lókun gẹ́gẹ́ bí oníkàkọ́ ẹ̀jẹ̀ ká jẹ àpẹẹrẹ rere.
1: Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó tóun tí èèyàn ń rò dáadáa. Àwọn kankan bẹ̀ tó jẹ́ pé bó bá ti ṣẹlẹ̀ bí èèyàn bá ti la àwọn nǹkan kọjá tí èèyàn ó ti rò tí ó ti lọ. Bí èèyàn bá tún wá lọ tún padà sọjí tó tún wá lọ padà torí bákan. Ìmọ̀ ni agbára lọ́pọ̀lọpọ̀. Tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fún wa ní ìmọ̀ràn ẹ̀yin èèyàn wa àárín nínú rẹ̀. Àwọn tààtò a máa wò ní wípé kó tó di pé wọ́n ti sọ pé wọ́n pàdé ara wọn gẹ́gẹ́ bí ọmọbìnrin ṣe sọ. Kó tó di wípé ó gbé ìgbésẹ̀ pé òun láńgẹ́lì tọ́lọ́run rán sárákùnrin yìí lòun àtàrákùnrin ti ń sọ yìí ti jọ wà tí wọ́n ti jọ ń fara kínra. Tó sì ṣàlàyé pé bí pílánù ni. Ṣé èsì pé wọ́n fẹ́ tún rí pílánù? Àbí ń gbọ̀ bá tún padà wá tó tún lòun ò ṣe mọ́ ń kọ́? Kí èèyàn ó ṣe?
2: Ẹ̀ṣẹ̀ tó ti lẹ̀rẹ̀.
1: Àṣà nípa.
2: Àríjìnì ilẹ̀ máa bọ̀ síwábọ̀. Orílẹ̀ èdè wa ò bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Gbogbo
1: ìlú. A sì ní so mọ́lẹ̀.
2: Ẹ máa gba àlàáfíà Ọlọ́run. Ire kó wọlé wá.
1: A sì ní fẹ́ kí nǹkan ó bàjẹ́ débi pé bá ní dandan pa a ti ìlànà òfin bọ́ ẹ ti jọ sora yín ọkọ sì sọ pé báyìí o bó bá lọ fẹ́ páńkọ. A méjèèjì àjọ máa ń lọ. Àbọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀rọ ọmọbìnrin yìí ń bà ẹ́. Ẹ dẹ́kun ẹ̀yin tẹ́ ń pè àní lè gbé pè mọ́. Bí n bá fi nọ́mbà mi tàbí ẹ bá fẹ́ fún wa mọ̀ràn ẹ lè pè mí.
2: Ẹjọ́ rí kọ́dọ̀ kò yẹ ni mọ́.
1: Tọ́ ẹ jẹ́ ká wa máa lọlé. Ju gbogbo ẹ lọ bá a ṣe ń yanjú àwọn ọ̀rọ̀ tá à ń parí aáwọ̀ ẹ dákun o. Àwọn ètò tá à ń gbé wà yìí ẹja máa kẹ́kọ̀ọ́ ńbẹ o. Èmi tún rí ẹ̀kọ́ kan nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Wọ́n bá mọ̀ ti ṣe ní wìrìwìrì. Wọ́n bá jẹ́ kí táìmù kó púrùfù. Arákùnrin tá a kó ń sọ ẹ̀ náà kìí ṣe wípé bóyá òye ìgbéyàwó ṣe bẹ́ẹ̀ yí òun náà. Àwọn òbí náà sì rí kìí ṣe pé bóyá àwọn náà tiẹ̀ ti ń ronú pé ó ti tó lọ́kọ́ lọ mọ́kọ́ wá o. Bẹ́ẹ̀ sì rí bárabìnrin ṣe rí. Ẹ Olorun pari e wa si la e wa bere pe si e se pe ko a need bi a sokunrin o so pe ko rokunrin ni nita
2: eniyan e so
1: aso mo kan tin jaye nta
2: lomo
1: kan wa kan ti package ara e ni
2: awa deni ti o mo
1: plan o wa.

tọ́ wọ́n lè yìn é gbọ́n ju ohun tí ó bá ṣe èèyàn lọ. Kọ́lọ́hún máa kó wa yọ ọ́nà gbogbo ni. Bí ẹ̀jẹ̀ wa máa lọ lé oníyàṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kú ìfẹ́ o. Nọ́mbà mi rèé bóyá ẹ̀yin fẹ́ pè mí lẹ́yìn ètò ní àwọn ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wa sọ. Ẹ fẹ́ kábàá yín parí aáwọ̀ wọ́n fẹ̀tọ́ yín dùn yín wọ́n fọwọ́ lágbà yín lójú. Nọ́mbà tẹ́ pè mí sí rèé tàbí bóyá nǹkan kan ṣẹlẹ̀ ní ìgbéyàwó yín ẹ dákun kó tó bàjẹ́ èmi a máa sọ ẹ tètè pé ká tètè wá nǹkan ṣe sí i kọ́lọ́hún ó tètè dá sí i kó tó fọ́jú pọ̀ tán o. Ẹ ń kẹ́fì nǹkan pẹ̀lú ọkọ yín pẹ̀lú ìyàwó yín ẹ já tètè tanná síbẹ̀ ní ìlànà kájọ fojú sùnùkùn wo nílànà tọlọ́hún tí ìdà nǹkan rú kó tó dariwo la pé kọ́rọ̀hún ó tó máa fojú pọ̀ kọ́rọ̀hún ó tó máa di gbàgbọ́s kọ́rọ̀hún ó tó ta kókó débi pàṣẹ wàá máa wá nǹkan tá a fi tu kiri ẹja tètè yanjú ẹ. Nọ́mbà mi rèé 08058816462 ẹ jẹ́ ń pè é lẹ́ẹ̀kan sí 08058816462. Tọ́ a mọ̀ bẹ̀ ò ọ̀bẹ ní bẹ̀ṣù àtẹ́lẹ̀ṣẹ̀ abẹ̀nà o. À ń lọ lónìí o. Ò fi yín náà bànújẹ́ láṣọ olódùmarè. Gbà ń bà tó padà bá yín níjọ́ mẹ́jọ òní. Wọn ò ní bá yín náà bànújẹ́. Nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi yìí àwọn aláboyún yóò mọ bí wẹ́rẹ́ o àwọn àgàn wọn ò mọ tọwọ́ àlàbòṣù ẹ̀ní rògbé sọnù bí ò ṣe bí ọmọ o. Tọ́ ire nílé oníkálukú wa o láṣẹ olódùmarè ẹ̀yin tẹ̀ ń gbàdúrà fún ẹ mọ́ dákẹ́ àdúrà o orí àpáta kristi làwa létí ń dé sí ẹ̀yin kọ́ yìí ibìkan kì yóò ṣubú lò wá títí ọjọ́ mẹ́jọ ire o ó dàbọ̀.